0: kele ile o ti pe 18 years so won ti re ni ti omo pomo
1: oko mi wa leko
0: ash
1: awon ore wa nso fun pe solomon ko lo fe ma tele kiri
0: ash
1: mo sha mo dupe lowo eni tolorun yo fun mi o wa ni to ba ye pe eyo kan yen ni olorun ma pa fun wa o sha mo sha tera mo shoshi mo be si wa mo join di choir mo be si wa nigba to di woye odun to koja program to n pele ni mo wa leni lo podun kan mo wa wa emi ati omo mi yen lajo wa awa joko soke baba wa ni keyan jeje ko fi nkan emi ko jeje ko fi nkan ti
0: ko fi nkan
1: pe mo sa wa lojo yen won ni eni to ro omo ko gbaja dani emi o ti eran ti mu kankan scarf ti mo we ni mo fi so oja baba wa so pe oye omo ojo ori wa ni ka da ore nigba yen mo sa se mo fomo mi lowo pe ko da ore o ni ki sa gbogbo ejo ko le peye age mi mo wa so owo yen pe ko to di woye oduru to nbo igbe omo ni mo n pariwo ni gbogbo igba je ka dura mi change mo dupe lodun yin pe adura mi change
0: adura mi change ki won gbe wayi ohun yi ki lo pomo yin tire si mi mo like e gan àfìgbà wọn padà tire sí ìyá yìí a tún ti ṣíde àdúrà bà mí mí ìwọ ló kàn.
2: so tó gbọ́ nǹkan a tó ṣerú ẹ̀mí láàárọ̀ yìí níbi táwọn èèyàn ti dúpẹ́ nìkan ní owó yìí náà ni ṣé ẹnì kọ̀ọ̀kan tí mo ní lọ́jọ́ orí rẹ̀ fi 100 naira sí ọdún mẹ́wàá a máa ṣe pọ́wọ́ kan tó pọ̀ ni ní àwọn òní dẹ́ ọ̀la àmú tí n bá sì gbọ́ nǹkan mi ní sọ pé kẹsẹ olùfẹ n tó ní àṣẹ láàárọ ìpele márùn ni màá gbàdúrà fún number one gbogbo ẹyin tẹ ń gba ọlọrun gbọ fún ọmọ mo gbà fún wọn lọjọ monday níjọ sunday ní ọjọ jesus city and kì í sàwọn nìkan gbogbo ẹyin tẹ gba ọlọrun gbọ fún ọkọ àti aya ẹyin ni màá fi síde lónìí ó di méjì gbogbo ẹyin tẹ ń gba ọlọrun gbọ fún traveling o mọ̀ọ́mọ̀ pé o ní kàríà ní outside the country màá gbàdúrà ẹ mú pásítọ̀tì yín dání bí ògo ṣe ń jẹ ti ọlọ́run ẹlẹ́ẹ̀kẹta gbogbo ẹ̀yin tẹ́ ẹ gba ọlọ́run gbọ́ fún ilé kíkọ́ màá gbàdúrà fún yín ó tó dìwò yá àmọ̀dún ọgbọ́dọ̀ mọ̀ọ́mọ̀ kó ọmọ sọ testimony bó ṣe kọ́ ilé number five gbogbo ẹ̀yin tẹ́ ẹ fẹ́ tajà ọdún tẹ́ ẹ gba ọlọ́run gbọ́ fún owó ọjà ò ń gba ọlọ́run gbọ́ fún owó iṣẹ́ ò ń gba ọlọ́run gbọ́ fún iṣẹ́ rere àkópọ̀ ni gbogbo yẹn ṣe rí ìpele márààrún ìwà mọ̀mọ̀ pé gbogbo àwọn tó jẹ́ wípé ìyẹn màá fi gbàdúrà fún gbogbo àwọn tó jẹ́ pé wọ́n ní àìsàn kan tàbó míì nígbà tí n bá pe gbogbo àwọn tó fẹ́ gba ayé wọn fún jésù so bó ṣe jẹ́ bẹ́fà nìyẹn bọ̀ márùn la fi gbogbo ẹ̀ ṣe márùn la kó gbogbo ẹ̀ sí lábẹ́ ẹ̀yin àyànfẹ́ aago méje lábẹ́rẹ̀ láàárọ̀ yìí ẹ lọ múra o ohun ọlọ́run tó sọ ẹ̀yin tẹ́ ẹ bá ń wojú olúwa fún ọmọ mú ọ̀já dání kí nǹkan pàṣẹ ni òní ìlàṣẹ ká gbá ọjọ́ ìbí wòlíì ọ̀dẹ́kúnlé epaphras ẹgbẹ́ kúkú bó ṣe ṣẹlẹ̀ ní jesus ti nígbà bá dọ̀la màmá kí gbogbo àwọn ẹni bí ẹni àwọn èèyàn bí èèyàn tí wọ́n appear nínú ìpàdé agbára ńlá yìí ẹnjiníà kí tún ni ipa tí ìjọ ìtún ti kó ìkan ló kónú ayé obìnrin ọlọ́dún méjìdínlógún ẹja tún wo mi.
1: orúkọ mi ni adeniyi motorayo mo wá láti ẹgbẹdá.
0: ẹgbẹdá báyìí.
1: bẹẹni sá ńlá sí a bàtà ẹsẹ kan ni mo wà sí programu yìí.
0: kí lẹ wọ wa.
1: bàtà.

0: Atẹ́sẹ̀ kan ni mo wà sí programme yìí.
1: Kí lẹ wọ̀ wá?
0: Batẹ́sẹ̀ kan.
1: Nice sóòsù. Ìgbà tí ariwo ayọ̀ bá sọ nínú ilé rẹ ní embalmment, yóò ya ọ̀tá rẹ lẹ́nu. Ẹ̀sà bàbá, olóbi jẹ́ pé gbogbo bẹ́ẹ̀ ṣe ń bú ìjọ yẹn, bẹ́ẹ̀ ṣe ń sọ̀sọ̀kúsọ, ṣíṣe ni Ọlọ́run sì tún gba ògo lọ. Torí pé ẹni tó ní iṣẹ́ ló kalẹ̀ ebẹ̀, olú sì pinnu láti tú ayé àwọn èèyàn lẹ̀, àfiwọ́ tó ọba jókòó jẹ́ nílé. Ẹnìkan ní tó bá ṣe pún mi 77 ń ṣiṣẹ́, ẹgbẹ́ lọ USA. Bó mi 77 bá ń ṣiṣẹ́, ẹgbẹ́ lọ Adéọyọ, olódò ló ń tàn. Ìdí tí mo sọ bẹ́ẹ̀ ni pé ìkọjá yìí ẹni ni. Bó ní ṣe gbó mi lọ sí USAID. Bíbélì ní láàláwọn aṣiwèrè da olúkúlùkù wọn láàmú, ó ní wọn ò mọ bí ènìyàn ṣe máa jáde lọ sínú ìlú. Ẹnba ti dákẹ́ ntí ó ti ń ṣe yọba dákẹ́. Junction kan ni USAID, center kan Adéọyọ. Center kan ni Comfort Life. Ìtọ̀ bá gbàgbọ́ nú ẹ̀mí. Ìkọjá ààyè ni fún mi kí n kó mi lọ síbẹ̀ yìí. Torí kíni, bí wọ́n bá fọlọ́pàá mú mi, wọ́n rí wọ́n jàre mi. Gbogbo ẹ̀yin ọmọ Ọlọ́run, tó o bá ní ìtúsílẹ̀, tó o bá fẹ́ gba owó Ọlọ́run, o fẹ́ rí ìyanu. Mi tako oògùn, mi tako medical doctor, àìmọye pastor wa tó jẹ́ dókítà. Tó jẹ́ àwa gan ni a lọ hospital. Sọ bá tán. So by the time ti wọn bá débẹ̀ la bá gbàdúrà fún ta ọyá tún lọ yẹ wò àìmọye àwọn tí màá ní ọyá lọ yẹ ẹ̀jẹ̀ rẹ wò àṣírí ni. So n tí mo fẹ́ fìyẹn mú jáde ni wípé bó ti wulẹ̀ kọ́ ba nǹkan jẹ́ tó ayé mú tọ́ bó bá ṣe pé wọ́n ń kọ́ wọn náà ni ó ti yẹ ká ṣírí mi ó tún ti pẹ́. Ẹsẹ̀ kan nìyá yẹn gbé wá, ẹsẹ̀ ẹlẹ́ẹ̀kejì ó ti jẹra. So kò ṣe wọ bàtà sí àbó ò sì bú wa dọ̀la bá ṣe mọ́ pé piti mu nìyẹn. Ìdí ni pé akiri sore ń bẹ lójú iṣẹ́, asore kiri òpó láàyè. Ìwọ ló sì kàn láàárọ̀ ìpele àwọn méje tí ń gbàdúrà fún mo ti sọ lẹ́hùn. Ẹnìkan ní ìgbọ́ nọmba 1 àwọn tí ń bọ lọ́ngbọ́ fún ọmọ. Irú ìyà tó wà àbó náà ṣe wá nìyẹn. Bó bá ti yí kan àbó ọba dé mọ́sàrí kún church. Rí ẹlòmíì ọmọ nǹkan kan tó bá ti wálẹ̀ méjì tí ò tí rí ìyanu yọba sáré lọ. No ọba wọn kan ń lẹ̀ ni. Ẹlẹ́ẹ̀kejì àwọn tí ń wojú olúwa fún ọkọ̀ àtayá ń pè wọ́n jáde níbi wọ́n bá dúró sí. N tí Ọlọ́run bá sì ní kí ni wọ́n ó ṣe kò sì ní náà ní nǹkan kan. Ẹlẹ́ẹ̀kẹta gbogbo ẹ̀yin tẹ́ ń gba Ọlọ́run gbọ́ fún ilé kíkọ́ ń gbàdúrà fún yín. Ẹlẹ́ẹ̀kẹrin gbogbo ẹ̀yin tẹ́ fẹ́ travel out bí ògo ṣe ń jẹ́ ti Ọlọ́run. Ẹlẹ́ẹ̀karùn-ún tá a bá rí gbogbo ẹni tó ní àìsàn kan tàbó mí nínú àgọ́ ara rẹ̀ wòlíì ọ̀dẹ́kúnlé ọ gbàdúrà. Ẹlẹ́ẹ̀kẹfà gbogbo ẹ̀yin tẹ́ ń gba Ọlọ́run gbọ́ pátá fún owó ọjà ọ̀fẹ́ tajà ọdún ṣe wá mi tọ́jà jù. Gbogbo ẹ̀yin tẹ́ fẹ́ ìgbàlà òtítọ́ ìgbàlà ọ̀fẹ́ làmú wá méje ní ọjọ́ Sunday tó kọjá 850 àwọn 850 wọ́n ní àwọn ti ṣe tán páwọn ọmọ bá Jésù lọ wọ́n gba sàtífíkẹ́ẹ̀tì wọn láàárọ̀ báyìí. Ẹnìkan ní 850 lójú ẹlẹ́yẹlé bàbá tó ń parọ́ lọ sí odò ẹlẹ́yẹlé ọ bá wọn tí mò ń sọ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ wọn á sọ fún ọ pé wọn ò lè mọ́ kó yàn wá lẹ́ẹ̀mejì lóṣù. Àwọn tí wọ́n sọ pé àwọn ń fa ayé àwọn fún Jésù tí wọ́n rí ìgbàlà nínú ẹ̀ ó ní àlàáfíà mi ni mo fi fún yín kì í ṣe báyé ṣe fi ń fún ni. Ọwọ́ ẹ̀ ni gbogbo ìwòsàn wà and ipa tí ìjọ iná le kó nínú society nìyẹn. And gbogbo bíkíbi bíbélì ní ibi tí òkú bá wà ibẹ̀ ni gónúgún ọ̀lọ́. Ibi tí wọ́n sàn bá wà, ibi tó ń jẹ bá wà, ibi tútù sílẹ̀ bá wà, gónúgún tó bá gọ̀ ni ò ní lọ bẹ̀. Ẹ̀yin ọmọ Ọlọ́run máa gbọ́rọ̀ mọ̀mọ́ ìmá farabalẹ̀ gbọ́ láti ìwọ ròdù yẹn ti wọ mọ́tò gbagi. Ẹlẹ́fẹ́ sọ̀kalẹ̀ ní wẹ́mà ẹbìnrin tó ti Ọlọ́run òjijì ń bi gáràjì ẹ wàá mọ tọ́jà gẹ́gẹ́ bí àpẹẹrẹ lónìí. Gbogbo àwọn tí wọ́n bá wà ń bẹ tí ò tí ní anointing oil màá fi lé wọn lọ́wọ́ lọ́fẹ́lì. Gbogbo àwọn kan bẹ tó lọ́wọ́ ní ká fi iyọ̀ gbàdúà ẹ ó ní omi sa ilẹ̀ sá omi kòrò wòlíì ni ẹ mú àwokótó wá a ti bọ́ buyọ̀ yẹn sínú àwokótó àbí ṣé wọ́n tó ń sóògùn iyọ̀ náà ni. Iyọ̀ ní nǹkan kan àmọ́ mọ́ sọ tẹ́lẹ̀ sí kì í ṣe pà ń bọ iyọ̀ kì í ṣe pà ń bọ anointing oil a kàn ń sọ ìgbàgbọ́ wá sínú ẹ ni ó yàtọ̀ sẹ́bù tí wọ́n ń fún ọ bí wọ́n ti ń fún ọ. Another thing tí màá tún fi kún gbogbo ẹni tí ń láǹfààní àti gbọ́ mi títí dọ̀la ni Ọlọ́run ń ṣe bẹ̀bẹ̀. And ẹ̀ǹbẹ́ mi gan yóò mi gan invite yín sà mo invite yín specially jẹ́ àjọ pàdé iwájú Ọlọ́run láàárọ̀ yìí pẹpẹ yọ pọ̀nmọ́ torí pẹ̀ ń bá wà bá mi yọ mọ́ wulẹ̀ jẹun wá a sì láwẹ̀ àgbàwẹ̀ àti gbàwẹ̀ méje tẹ́lẹ̀ èmi lẹ̀ ń bá yọ wẹ̀ jẹ́ wẹ̀mú and gbogbo sónà chọọ̀tì pátápátá mo ti gbóúnjẹ ránṣẹ́ àwọn gan ń dáná ń bẹ̀ lónìí àwọn tá a gbé mọ̀lú fún pé yá ẹ̀mọ́ fi ṣe ẹ̀mọ́ fi yan ọlọ́run ìbàdàn la wá àti ìbàdàn ó ti pé àti gbogbo àwọn tó ń bẹ ní àyíká ìbàdàn tí wọ́n bá mi yọ tó bá ṣe pé nítòótọ́ mo ní pààtì nínú rẹ̀ ẹnjìníà ẹ bá mú un láti ibi tí ìyá yẹn ti ní ẹsẹ̀ kan ló ń bá wa inú mi ń dádùn láàárọ̀ yìí wẹ́mà ò jẹ̀nà o láti ìwọ ròdù ni ẹ ti wọ mọ́tò gbagi ẹlẹ́fẹ́ sọ̀kalẹ̀ ní wẹ́mà pé ẹ bá ti sọ báyìí ẹlẹ́fẹ́ sọ̀kalẹ̀ ẹ bèrè pé ó tiẹ̀ ti ráwọn èèyàn ti ń wọnú chọ́ọ̀chì ọlọ́run òjijì lọ má mú nǹkan kan dání ju báìbù lọ tó o bá ní bó sì ni máa bọ̀.
0: Ńlá sí à bàtà ẹsẹ̀ kan ni mo rà sí prógámù yìí.
2: Kí lẹ wọ̀ wá?
0: Bàtà ẹsẹ̀ kan ti bàjẹ́ tí mi lè fi rìn.
2: Bàtà.
0: Ẹsẹ̀ kan ni mo rọ̀ wá ńlá sí à.
2: Àjẹ́ ń wo. Ẹni sùn wò kíni?
0: Ẹsẹ̀ mi.
2: Ṣé bàtà yín nù?
0: Ẹsẹ̀ kan ni mo fi wọ bàtà. Ẹsẹ̀ kan ṣé wọ bàtà.
2: So ẹsẹ̀ kan ò ṣe é rìn.
0: Ẹsẹ̀ kan ò ṣe é rìn.
2: Ó ti sùn. Ẹni tí ń pè ń sí lò lórí ayé fẹ́ mú wọn láti bi ẹsẹ̀ pé ẹ jẹ́ ayé lọ́rùn báyìí mò ń bọ̀ yé.
0: Ìgbà tí mò ń bọ̀ mo tètè kúrò nílé pé kí àwọn èèyàn bá rí mi orílẹ̀ ni mo wà so ẹnu gẹ́tì níbà yìí ni mo gbà wọn wàá síbẹ̀ ìgbà tí wọ́n fi rìn láti bẹ̀ dé níbà yìí wọ́n ti bẹ̀rẹ̀ program bàbá wa ní à ẹ̀yin tẹ́ ẹ̀ bá wọn bẹ̀rẹ̀ program gbà tí wọ́n laago ẹ gbọ́dọ̀ gbò fún second service.
2: Ẹ̀yin tẹ́ ẹ̀ bàbá wọn laago tọ́ ọ̀ bá gbọ́ kí wọ́n laago tètè jókòó padà o ti rí bíntì kíláàsì ẹnìkan ni ṣé ẹ wá rí bíntì ni
0: ẹ
2: dú ẹlẹ́ẹ̀kejì
0: dúró ẹlẹ́ẹ̀kejì
2: wọ́n gbogbo wa rẹ́sẹ̀ ń fi sí kálí.
0: Mo wá jókòó mo ṣàṣe péyà yẹn gbà tẹ́ ayé ká mọ́ lọ mo ṣàlọlé gbà tí màá fi délé ojú títì mi pé àwọn èèyàn rí mi pé mo ṣe fẹ́ fẹsẹ̀ ní mo ṣàgbé ọ̀kadà láti junction pé kó gbé mi mọ́ lọ sí ilé mi mo wá dúpẹ́ lọ́wọ́ ọlọ́run nígbà tó di september 5 mo má nàìjíríà ọ̀rẹ́ tí mo mú wá sí bíbáyìí mo wá bẹ̀rẹ̀ sí ní fi ṣe torí àwọn dókítà kó oògùn fún mi wọ́n ṣe gbogbo ẹ̀ kò lójú
1: kò lójú
0: ó kàn wù ú gbà tí mo wá ń fòròrò yẹn sí
2: i. Díẹ̀ tó wọnà.
0: Ló ṣẹ̀ wà ní ojúlókè àṣìṣàlẹ̀ náà tún ti ń bàjẹ́ tí mi mọ̀.
2: Ìṣàlẹ̀ náà ti ń bàjẹ́.
0: Mo wá dúpẹ́ lọ́wọ́ ọlọ́run pé mo fẹsẹ̀ mi rìn lẹ́yìn ẹsẹ̀ mi.
2: Súnmọ́ ẹ rìn síwájú ná. Agbára Ọlọ́run pọ̀. Agbára Ọlọ́run.

pẹ̀lú ọpẹ́ sí ọlọ́run fún ìgbésí ayé tó dára ọlá ọ̀nà ẹ̀jẹ̀ ká dìde múso.

fẹ́ràn orin ti àwọn ìjọ apostolic kódà kan ti Anglican gan kọ́ Baptist Methodist ìjọ aládùúrà gbogbo wọn ni wọ́n ń kọrin yìí ṣùgbọ́n

Ẹ máa bá mi yín. Ọdún yìí lámì rere lórí mi àti ìdílé mi. Mi ò fi ìbànújẹ́ worí ètò. Ẹ jẹ́ mú ẹsẹ̀ wúrà ìwọlé. Jẹ́ kí àwọn ẹni ìràpadà Ọlọ́run. Lọ ni mo fẹ́ wí bẹ́ẹ̀ kò rí bẹ́ẹ̀. Ire ni mo fẹ́ sún fún yín o. Psalm 107:1-2.

ẹgbẹ́ ìfẹ́ tó so wá pọ̀ àti ibo àti hausa àti yorùbá àti mùsùlùmí àti kristẹni oníṣẹ́ṣe jésù kó wá pọ̀.

0: ẹjẹ́ ká lọ sí àwùjọ wa still on the matter ní orí ọ̀rọ̀ ògógó etí tó bá gbà lọ ó yẹ kó gbá àbọ̀ àríyànjiyàn ń lọ lọ́wọ́ lórí pé ṣé ògógó gbé owó fún mọ́ṣáláṣí ṣé o gbé owó fún bàbá ẹ̀ márùn-ún òtítọ́ kú wá farahàn ẹjẹ́ ká dúpẹ́ lọ́wọ́ ìròyìn BBC Yorùbá ẹjẹ́ ká dúpẹ́ lọ́wọ́ àwọn tí ọ̀rọ̀ kan bíbélì ni ká jẹ olóòótọ́ inú gbogbo tí mo bá ń sọ fún wa pé ìwà ni ẹ̀sìn àwọn kan máa bínú ọlọ́run ò ní ẹ̀sìn ẹ̀sìn tí ọlọ́run ní òun náà ni òdodo tí ń ṣe ìfẹ́ ìfẹ́ ni ọlọ́run ẹ gbọ́ ọ̀rọ̀ tí bàbá àfa yìí sọ olódodo yóò láyà bí kílé hún òdodo ìgbò orílẹ̀-èdè lèkì ohun tá a sọnù lórílẹ̀-èdè wa rèé o òun ni àfa yìí rí ẹ̀yìn ẹ̀ gbọ́ BBC Yorùbá kudos ẹ gbọ́.
1: Aláàjì Taiwo Hasan gbogbo asúnmọ́ra púpọ̀ àtijọ́ wà láti ewu ẹni tá a sì jọ ń ṣe. Nígbà tó wà ní hospital ẹ̀ẹ́mejì ni mo lọ wò lẹ́kọ̀ọ́ ICU ti Lasuth mo lọ wò níbẹ̀ lẹ́yìn náà mo lọ sí hospital ńlá tó wà lẹ́kọ̀ọ́ Saint Nicholas mo lọ wò níbẹ̀ àjọ sọ̀rọ̀ ṣùgbọ́n tí mo lọ gbẹ̀yìn ni mo bá ìbànújẹ́ bọ̀ wípé òun náà mọ̀ wípé nǹkan ti rí dà ṣùgbọ́n àwọn olùsọ ìgbà tí mo délé níjọ́ kejì ló pè mí pé òun fẹ́ gbé orúkọ sí mi lọ́wọ́ owó yẹn òun fẹ́ fi kọ́ ilé bàbá òun pé ilé yẹn ti di lẹ́lẹ̀ òun dẹ̀ máa tún ilé yẹn kọ́ ló wá transfer 25 million sí mi pé ó láìpẹ́ pé mo lọ sí India fún ìtọ́jú nígbà tí mo lówó yẹn gbà nínú àkáǹtì mi mo pé ọmọ mi kan ti ń jẹ́ Adam bàbá mi kọ kínní sílẹ̀ ẹni tí ń lọ sí India àti ẹni tí mo wà Nàìjíríà àmì tí máa kọ́kọ́ kú bí àkàkà lè ṣẹlẹ̀ owó yìí owó ọ̀làjì ògógó ni mo dẹ̀ kọ́ yẹ síbẹ̀ mo dẹ̀ sáàyìn pé bí kankan bá ṣe mú tó bá dúkẹ́ gbé owó ẹ̀ fún lẹ́yìn náà mo pe àbúrò rẹ̀ tí ń jẹ́ àyìndé mo ṣàlàyé fún pé ẹ̀gbọ́n yín owó báyìí bá ìwà tó ti lọ́wọ́ yé báyìí ni mo dẹ̀ pe àkọ́bí ẹ̀ obìnrin Rashida mo ṣàlàyé pé owó báyìí wà lọ́dọ̀ mi sí lẹ́yìn yẹn àdákẹ́ lórí ẹ̀ títí tí ọlọ́jọ́ fi wá dé tí ó jáde láyé àwọn èèyàn wá bèrè pé owó yẹn pé owó mọ́ṣáláṣí ni kì í ṣe owó mọ́ṣáláṣí ó lóun fẹ́ tún ilé bàbá òun kọ́ ló fi transfer owó yẹn sí ni mo jẹ́ káwọn èèyàn kan mọ̀ bẹ́ẹ̀ nígbà tó wá pé èyí tí a sìnkú tán tó di ijọ́ keje tí gbogbo àwọn ọmọ ẹ̀ dé táwọn ìyàwó ẹ̀ dé táwọn ẹbí dé sí mo pè wọ́n kalẹ̀ pé owó báyìí tó wà lọ́dọ̀ mi owó náà ẹni tó fẹ́ fowó ìṣe nǹkan ti jáde láyé báwo ni kí n ti ṣe owó yìí mo fẹ́ dá a padà tá a pé o fẹ́ fi kọ́ ilé náà ni ẹ̀yin náà ẹ̀ ti dàgbà lè dá ilé ẹ̀kọ́ bá a pé o fẹ́ fi ṣe nǹkan míì náà ni bóyá ti bá yín sọ so gbogbo àwọn ọmọ ẹ̀ àtọmọ ẹ̀gbọ́n ẹ̀ àti ẹ̀wọ́ ẹ̀ méjèèjì wọ́n àgbèrè ni pé owó yẹn ká gbé sínú àkáǹtì ẹ̀gbọ́n ẹ̀ mo dẹ̀ transfer ẹ̀ padà sí ẹ̀gbọ́n wọn ìkùnsínú kan ò sí pápẹ́ mo dówó padà fáwọn tó lówó.
0: Ẹ káàbọ̀ padà inú tí ó lágbára jù láyé ò ní owó owó dá lóòótọ́ ṣùgbọ́n ìfẹ́ owó ní gbogbo ẹ̀ṣẹ̀ ìfẹ́ owó táyà ẹlòmíì ni irú àfá yìí ó tún pe ọmọ rẹ̀ torí ó mọ̀ pé ọ̀dọ̀ ọlọ́run láti wá ọ̀dọ̀ rẹ̀ là á padà sí ọlọ́run ló ní ẹ̀mí ó sì lè gbà ní ìgbàkúgbà pé wọ́n gbé owó báyìí báyìí fún mi mo lè ṣáájú ògógó lọ tàbí kí ògógó kó ṣáájú mi lọ ń tà ń pè ní òdòdó nìyẹn wọ́n ká lẹ́yìn ni owó olówó ẹlẹ́fin jẹ̀jẹ̀ sí ká lẹ́yìn ni gbogbo ẹ̀yìn alápatakítí kò sí mẹ́sì tí àwọn ìka ò sí ṣùgbọ́n nípa ìwà wọn là ó fi mọ̀ wọ́n nípa èrò wọn là ó fi dà wọ́n lẹ́jọ́ kí ni èrò tiẹ̀ lórí tí àfa yìí ṣe bàbá dáadáa ẹ̀mí ogun.

0: lọ́tọ̀ ní ìgbéga sínú ìgbéga fún wa ti ìdílé rẹ̀ bẹ̀rẹ̀ sí ní ṣàmí o ní orúkọ Jésù M for miracle ìwọ ni ìyanu kan lórí ètò tòní ìyanu tó kọjá ọgbọ́n rẹ ní orúkọ Jésù kò fọ̀n lọ for blessing lọ́tọ̀ ní kò wọnú ìbùkún ayérayé lọ kòbùkún iṣẹ́ rẹ kòbùkún ìdílé rẹ kòbùkún fún ọpọ́ ìpọn àkàrà rẹ lọ́tọ̀ ní mo fún ẹ̀mí ti tayọ lórí ìwà àti ìdílé rẹ tábàlẹ̀dẹ́ ń tayọ láàrin àwọn akẹgbẹ́ mi lọ́tọ̀ ní ẹ̀mí ti tayọ for restoration o gbadura n gbogbo to ti di oku o ya ko ma gba eye mo gbe odide ko ni ipo akete re ipo rira yi mo fa o lo si bi giga le kan si ibi o ba mi de loni o anula ki amode bo te yanju loni e de bo te yanju iwo lo ko li exposure lọ́tọ̀ ní ọlọ́run kò fi ọ̀hún bó ṣe fi mímọ̀ kò ní fi ọ̀hún láwọn pa o tí ọlọ́run bá sọ̀rọ̀ wọ́n ṣe ènìyàn tó fi púrọ̀ àbọ̀mí ìyàn tó fi ṣèké bẹ̀rẹ̀ sí ní fún orúkùnrin ilé lórí pé gbogbo tí mo wí kó rí bẹ̀lẹ̀ olórí ó pé 65 96 28 58 47 tàbí stanbic ibc bank 00176454 82 alàdé olúgbòmí falásádé kóníkù 2020 kóníkù ẹ bá gba àwọn wòlíì gbọ́ ẹ ò ṣe rere túmọ̀ sí pé gbígbọ́ ọlọ́run ṣọgbọ́ kò tó bí ó bá gba wòlíì ọlọ́run gbọ́ ẹ ò ṣe rere ohun gbogbo tí mo wí pẹ̀lú irúgbìn rẹ yóò rí bẹ́ẹ̀ àtomi àtòróró ohun gbogbo tó fi ṣàpẹrẹ gbàgbọ́ ẹ̀jẹ̀ jésù yóò darapọ̀ mọ́ o ní rí ku ọmọ o wọn ní fọwọ́ òdìmọ̀ léjìká tábàdé ẹnikẹ́ni tí ẹ̀mí kú lékiri mo fẹ́ dànù yarọ́bí ńlá kan sí o oníṣẹ́bí ò ní jẹ́ fún ọ kódà ẹ jẹ́ ká bá wọn yọ ẹ gbọ́ àwọn ẹ̀rí yìí fún ògùn ọlọ́run white gbogbo.
1: ẹ káàárọ̀ gbogbo ilé wa ń kọ mọ́mí wa náà kọ́ àtàwọn àbúrò mi dádì dúpẹ́ ṣe o lẹ́yìn ìgbà tí ẹ fún mi ní first quarter lánàá tẹ ṣàdúrà ẹni tí àáfàá mi ti ní àwọn ní ìjà assistance ẹ tó wá ń dàgbà tó ń dàgbà bẹ ṣe wá ṣàdúrà pé lẹ́yìn àdúrà tí mo gbọ́ ẹ̀rí ó wọlé dádì àtàlẹ́yìn ẹ̀rí ọkàn kan ń jẹ́ mi ṣá wà láì bá fa ṣe ní ẹlẹ́à ẹni yẹn mà ti ṣe 100,000 mo ní ẹ̀ wọ́n ti fi mẹ́sẹ̀jì hàn mí nìyẹn pé n tó tún kù lára lé

ìgbàgbọ́ ìgbọ̀ràn ìgbésẹ̀ rẹ níṣe. Ayé tá a wà yìí kú fún òjijì ikú. Àwọn kan wà tí mo pè wọ́n ní ìṣòro Ọlọ́run. Ẹnìkan ní Ọlọ́run ò ní ìṣòro. Àwọn wọ̀nyí jẹ́ ìṣòro fún Ọlọ́run. Dá èrò tiwọn ibi ni. A lọ sí àwùjọ wa lẹ́ẹ̀kan sí. Kí ni Bíbélì wí?

Christy yóò gba àwọn ẹlẹ́ṣẹ̀ yìí. Ọmọbìnrin kan wà tí wọ́n pè ní Orinti Alágbo. Nǹkan iná ni ìyá ọ̀sun. Nǹkan iná ni yóò tún borí bíi Electric Slam orí lóbòkóbó ìwà.

Stanbic IBTC Bank 0070 64 54 48. Ọlọ́run sọ èmi àti ìdílé mi dé àpótí ẹ̀rí. Bẹ̀rẹ̀ sí ní wí tiẹ̀ níbẹ̀ kó rí bẹ́ẹ̀ kí wá fi àṣẹ sí i. Pẹ̀lú irúgbìn yìí mo ráyé gbé fáwọn ọmọ mi yọ lógolo lájọ ọmọ mi ó lògobojì. Mo gba bí amọ̀dá sí ọ̀rọ̀ yìí. Lájọ ọfọwọ́ òde mú mi léjìká lórí ọmọ. Ẹni bá robo sí ọmọ mi kó yílé lórí. Ẹni bá fẹjọ́

0: 32 FM, 94.9.
1: Èyàn wà tán wà lórí ìjòkó kókó tuntun láti gé àkàrà òyìnbó fún ìgbéyàwó tòní.
2: Ètò ìgbéyàwó
3: láyé. Ẹ jọ̀wọ́ ẹ dúró náà jàre.
4: Kí ló ṣẹlẹ̀?
3: Kí wọ́n tó so wá pọ̀. Ǹjẹ́ o rántí pé o ṣèlérí tẹlifíṣàn fún mi? Fíríìjì ńkọ́ ẹ̀rọ ìfọṣọ. Iṣẹ́ ìlé wa máa fọwọ́ fọṣọ nílé ẹ ní 2026.
1: Ẹ ní tòótọ́.
3: Kájà sọ pé o ti rẹ̀ wọ́n àbí.
1: Ta ló ti ẹ̀ sọ pé mo gbọ́dọ̀ ra gbogbo àwọn nǹkan yìí lẹ́ẹ̀kan ṣo níbi tí CDK ẹ̀ wà.
4: Èwo ló tún jẹ́ CDK báyìí?
1: Bẹ́ẹ̀ ni o, CDK ẹ̀. Ẹ lè ra fíríìjì yín, ẹ̀rọ ìfọṣọ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ.
3: Ká kúkú wá gbà pé gbogbo àwọn nǹkan wọ̀nyí ti wà nínú ilé rẹ lọ́wọ́lọ́wọ́ bá ti ń sọ̀rọ̀ yìí àbí?
1: Láti oṣù tó kọjá ni mo ti rà wọ́n.
3: Olùṣọ́ àgùntàn, ẹ so wá pọ̀.
1: Pẹ̀lú CDK ẹ̀, o lè ra fóònù, tẹlifíṣàn, ẹ̀rọ amúnáwá tó ń lo agbára ìtànsán òòrùn, àga àti ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan mìíràn. Sanwó díẹ̀díẹ̀ láìsí èlé owó lórí ọjà tó bá rà lọ́dọ̀ wa. Download CDK lórí Play Store àti Apple Store.
5: Ọ́fíìsì wa wà ní Mokola Road ní Besnard Bus Stop àti Àpáta. Ẹ lè pè wá sórí
6: 07077 460 3911. Àdìo ta ń làwọn màálù tí ń rìn káàkiri láì lóríṣù yìí níbi ayé lajúdé yìí káwọn kó tó máa da màálù káàkiri ìgboro kó màálù wọnú oko olóko ẹ̀ ń bá ní nǹkan ọ̀sìn ewúrẹ́ tẹ dórí màálù ó wá bìkan sí lọ́jọ́ kí wọ́n yé rìn káàkiri ìgboro ó ti dòfin ó ti dìwà ọ̀daràn àti màálù àtẹni ni màálù ni wọ́n jọ jó lamba lábẹ́ òfin àjọ tí ń rí sí ìbọ̀wọ̀ fún òfin ohun ìmúlò òfin nípínlẹ̀ Ọ̀yọ́ State Rule of Law Enforcement Authority ló ń ké tantan o àtàtẹ̀yàn tá a wí lọ́ràn tí ọ̀gbọ́ ń bọ̀ wá fi gbà kí rè mú mi kíkan ẹ̀yẹ da màálù kágboro nípínlẹ̀ Ọ̀yọ́.

àìsàn káìsàn kan tó ń fa ìtìjú wá lóko jésù ti násàrẹ́tì wọ́n gbàdúrà ní ìsìn gbogbo àwọn tí ń fi ó ṣe lẹ́yà ẹnu wọn ó sì pamọ́ torí ọlọ́run ó wú ọ̀sán bóyá o ní àìsàn kan tí ò tiẹ̀ sí ìrètí ẹ mọ̀ jẹ́ ń parọ́ tàn jẹ tí rin bá kanrin ìkan ọ tẹ̀ nígbà míì wá àwọn oníṣègùn òyìnbó wọ́n sọ pé ipá àwọn ti pin ẹ mọ̀ pé téèyàn bá ṣàìsàn tó bá wà lọsibítù tí ẹ bá ti rí àwọn àgbààgbà dókítà tí wọ́n bá ti ń fohùn ilẹ̀ sọ̀rọ̀ tí wọ́n bá ti ń sọ̀rọ̀ síra wọn tí wọ́n bá ti ń sọ nípa àìsàn olúwa rẹ̀ apá wọn ti fẹ́ pinnu bóyá àwọn dókítà tẹ̀ ti sọ fún ọ wípé kò sọ náà àbáyọ ṣùgbọ́n jésù ti násàrẹ́tì oníṣẹ́ ìyanu yóò bọ pàdé láàárọ̀ yìí wọ́n gbàdúà kì í máa ṣe bọ́yà ọlọ́run ó wú ọ̀sán ọya rọ ni o máa retí àti dìde ọfọ́jú ni o máa retí àti ríran etí rẹ di ni o máa retí àti gbọ́ràn torí pé jésù ti násàrẹ́tì yóò bọ pàdé lónìí bíbélì sọ wípé ó sì bí ó sì ti súnmọ́ ẹnu bodè ìlú náà sì kíyèsí wọ́n gbé òkú kan jáde ọmọ kan ṣoṣo náà ti ìyá rẹ̀ ó sì jẹ́ opó bọ́yọ̀ wà nù pò kan tó jẹ́ wípé ó ti fẹ́ tán pátápátá àlepọ́ fẹ́ tán pátápátá fóbìnrin yìí àlòpó ni kò mọ̀ lè bí mọ́mọ́ kò mọ̀ lọ́kọ̀ mọ́ ọmọ kan ṣoṣo tó bí ní ọmọ fẹ́ lọ gbégbìn yìí ẹsẹ̀ kẹtàlá nígbàtí olúwa sì rí àánú rẹ̀ ṣe é ó sì wí fún un pé má sọ̀kan mọ́ bóyá wọn náà ń gbọ́ mi láàárọ̀ yìí ìjọ mọ̀ pé àánú rẹ̀ ń ṣe ọ́ bẹ́ẹ̀ ni àánú rẹ̀ ń ṣe ọ́ oyè jésù tọrọ fún yín ẹlòmíì ná wa ọ̀nà tí a kì í fi jẹ àǹfààní ọlọ́run ó ní wípé àmọ́ rorú bá a ṣe jẹ́ mẹ́rin pé mo sọ èdè kan lẹ́ẹ̀kan mo ní kódà kọ́ jẹ́ pé wà á rí ọ̀dà ọlọ́run ó mú ọ lára dá òótọ́ ọ̀rọ̀ ni mọ́ rò wípé kò lè ṣàánú rẹ àní aláàánú ni ọlọ́run olódùmarè aláàánú ni ọlọ́run olódùmarè yọ́ ṣàánú rẹ mo ní yọ́ ṣàánú rẹ mo ní ọlọ́run olódùmarè yọ́ ṣàánú rẹ lóko ńlá jésù ti násàrẹ́tì ọwọ́ àánú yọ́ bà ọ́ lónìí yọ́ ṣàánú rẹ bíbélì sọ wípé ó ní ẹ má sunkún mọ́ ṣe mọ̀ pé tí mo bá fẹ́ lọ sin ọmọ rẹ̀ kéèyàn wá ní ọ má sunkún mọ́ èèyàn ò lè gbàgbọ́ báhùn torí pé kíni wọ́n ti wẹ òkú tán wọ́n ti faṣọ yí òkú wọ́n mọ̀ ti gbókùú náà pó sí wọ́n wá fẹ́ lọ sin bíbélì ni ó sì wá ó sì fi ọwọ́ tó àga pó sí náà àwọn tí ń rù wọ́n sì dúró jẹ́ ó sì rí pé ọ̀dọ́ ọmọkùnrin mo wí fún ọ dìde ẹni tí ó kú náà sì dìde ó dìde jókòó ó bẹ̀rẹ̀ sí ohun ìfọ́ ó sì fà á lé ìyá rẹ̀ lọ́wọ́ gbogbo ẹ̀yẹ tẹ̀ ń gbọ́ mi jésù tó dá ìrètí padà jésù tó dá ayọ̀ padà yọ́ mọ̀ ṣe tiẹ̀ láàárọ̀ yìí náà àní lóko jésù ti násàrẹ́tì ń bá ti gbàdúà ní ìsìn gbogbo ẹ̀yin tó bá jẹ́ pé ọ̀pẹ́ ẹ̀yìn dùn ni o ẹ̀yin tó bá jẹ́ pé ẹ̀súkẹ́ ni o ìwọ tó o bá yarọ ìwọ tó o bá ríran gbogbo ẹni tó bá ní ìsun ẹ̀jẹ̀ ìwọ tó o bá ní ẹ̀jẹ̀ ríru ìwọ tó bá jẹ́ pé ìtọ̀ ṣúgà ló ní mo ní lóko jésù ti násàrẹ́tì yọ́ ṣàánú rẹ lónìí ń bá ti gbàdúà agbára ọlọ́run ọ jáde lọ agbára àwòsàn ni agbára àtòsílẹ̀ ni ó sì jẹ́rìí kì í sọ̀rọ̀ bọ́bádọ́la torí pé jésù aláàánú ọ ń bẹ níbí lónìí òun ló sì rán mi sí a ẹ jésù tọrọ fún yín mo ti sọ fún ọ̀pọ̀lọpọ̀ wà nípa ìtọ̀ wa ẹ̀yin èèyàn mo wọ gbàdúà lọ kọ́lọ́n tó fún lórí ọ̀fẹ́ èmi máa sọ fún yín kì í sọ̀rọ̀ gbàdúà oore ọ̀fẹ́ pọ́nbélé mo rí gbà lọ́wọ́ ọlọ́run oore ọ̀fẹ́ ni ń bá gbàdúà fún yín lóko jésù ti násàrẹ́tì ara yín ọ̀yà kò sáìsàn náà nípasẹ̀ oore ọ̀fẹ́ ọlọ́run tá a ti rí ọwọ́ ọlọ́run ọmọ rẹ ya odi ni ọmọ rẹ di tí ni bóyá ọmọ rẹ ọ̀dàgbà dáadáa gbogbo ẹ̀yin tí wọ́n ti sọ lọ́sibítù wípé kánsà tẹ́ni ní ọ̀pá yín wọ́n gbàdúà láàárọ̀ jésù ọ̀sánú yín aláàánú ni ó ń fẹ́ lọ gbé ọmọkùnrin kan ọmọ kan ṣoṣo tí arábìnrin ní wọ́n fẹ́ lọ gbé gbìn jésù sì ṣàánú rẹ̀ yọ́ ṣàánú wọ náà páìtọ́ wa bó lèmi náà ṣe lè jaládùn àánú ọlọ́run ìwọ gbàgbọ́ ni bẹ́yàn ṣe jaládùn rẹ̀ náà inú òwe lúùkù orí kẹtàdínlógún àwọn adẹ́tẹ̀ mẹ́wàá wọ́n ní jésù ti násàrẹ́tì ṣàánú fún wa ó sì ṣàánú wọn kí n lọ sọ fún wa ó ní ẹ lọ fara yín náà wípé ara yín ti yá ara wọn ọ̀mẹ̀ ìyá ń gbà náà ṣùgbọ́n gbàbíọ́n ṣe ń lọ ṣe ni ara

0: gbogbo provision shop àdúgbò láti jẹ gbèsè sí
1: ánímà
0: àti jáde gan wá dogun. Mo lọ síbi tí mo ti lọ máa ń gbè lọ ọbẹ̀ àwìn láàárọ̀ yìí, wọn ta fún mi bẹ̀ mọ́ wọn ní gbèsè mi ti pọ̀ jù. Kò yé mi mọ́ o, nǹkan ta fi ń bo àṣírí ara wa nìyẹn o. Láwa tá à ń ṣiṣẹ́ kí sálárì tó wọlé báyìí àti jẹgbèsè àti gba nǹkan àwìn ládùúgbò, sálárì yẹn náà la máa fi ń tọ̀pẹ́. Wọn ta fún wa mọ́ kò dẹ̀ sún jẹ nlé. Ibi tẹ bá ti bá kọ́ńtì dé, kẹjẹ ká mọ ìhà àrìjọ́ rárí ti mú. Kò yé mi mọ́ o, àwọn gíráduwéètì méjì ni mo ṣe ládùúgbò wa tó lọ fi wò kété láàárọ̀ yìí. Kí gíráduwéètì lọ máa fi wò kété tó máa yí gbó ẹ mọ́ kiri. What's going on?
2: This skit was performed by Goroso Ekiti.
3: 32 FM 94.

0: tó èyí la fi ń kí gbogbo àwọn èèyàn wà tán wà lórí ìjókòó àkókò ti tó láti gé àkàrà òyìnbó fún ìgbéyàwó tòní.
1: ètò ìgbéyàwó láyé.
2: ẹ jọ̀wọ́ ẹ dúró náà jàre.
3: kí ló ṣẹlẹ̀.
2: kí wọ́n tó so wá pọ̀ ǹjẹ́ o rántí pé o ṣèlérí tẹlifíṣàn fún mi. fìrí ìjì kọ́ ẹ̀rọ ọ̀fọ́ṣọ́ iṣẹ́ ìléwà máa fọwọ́ fọṣọ́ ńlẹ̀ ní
0: 2026. ní tòótọ́
2: ká sọ̀rọ̀ yà bí.
0: Láti oṣù tó kọjá ni mo ti ra wọn.
2: Olùṣọ́ àgùntàn ẹ so wa pọ̀.
0: Pẹ̀lú CDK ẹ̀, o lè ra fóònù, tẹlifíṣàn, ẹ̀rọ amúnáwá tó ń lo agbára ìtànsán òòrùn, àga àti ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan mìíràn. Sanwó díẹ̀ díẹ̀ láìsí èlé owó lórí ọjà tó o bá rà lọ́dọ̀ wa. Download CDK lórí Play Store àti Apple Store.
4: Ọ́fíìsì wa wà ní Mọ́kànlá Road ní Bestnight Bus Stop àti Àpáta. Ẹ lè pè wá sórí 0707 460 3911.
5: Lo Rayowa nítorí pé olówó lọ́wọ́. Tí wọ́n bá ń tàn ọ́ pọ̀ Rayowa nítorí dúkìá tó pọ̀ tó ní. Ọkàn ò tí ì balẹ̀ pọ̀ Rayowa. Àlàáfíà lògùn ọrọ̀ ṣáájú ara rẹ o. Ìlera sílẹ̀ mí gígùn. Gbogbo àrùn tí ń ṣẹ̀dá láyé náà kọ́ láyé fi ń ṣe ni. Bí dọ̀tí bá pọ̀ lára tí gbogbo ẹ́ńjìnì tásẹ̀dá bá ṣe bẹ́ẹ̀ tó kọsẹ́. Má fòyà tó bá ṣe bí ẹni rara tára rẹ ò ṣe dédé. Pinnu ló kà yára rẹ o. Venitone Cleanser ni kò sẹ́mu. Agbanúgbàdé fọgẹ̀dẹ̀gẹ̀dẹ̀ ara dànù. Venitone Jagunlabi panko pé ọ̀rẹ́ ara tọmọdé tàgbà tọkùnrin tóbìnrin ló le lò. Ọ̀ṣọ́kùnrin sóbìnrin dò pépé. Venitone Cleanser àtẹ̀jẹ̀ṣe máradán bíi kóró sí. Venitone Cleanser kìkì dé gbòógì tí ò lọ́tínú la fi ṣe. Ó ti wà káàkiri ilé ìtajà oògùn jákèjádò ilẹ̀ Nàìjíríà. A sì ń wá alágbàtà fún Venitone Cleanser. Pe nọ́mbà code demand 0834051533 0834051533. Iléeṣẹ́ Emi One Natural Care ló ṣe Venitone Cleanser. Láyé tún lò.
6: Dreaming of your own land, your future home, or want a treasured investment asset? Soft Sands Property presents you a lifetime opportunity on Orange Estate, Ologweru area in Ijo for just 3 million naira prime location, secure and ready to build. Also, Mango Estate along Lifeforth International School, Akufo in Ibadan for only 2 million naira. Affordable plots perfect for your family. And now, launching something special, Apple Estate, luxury living at its best. Just 4 million naira, top class value. It's located at Aboloke Village, Ayegun area off Olojuoro Road, Ibadan. Flexible payment, easy in 6 months. No stress, no wahala. Spread it out, pay small small. Own your land fast. We deliver title, we deliver peace. Two great estates already selling fast. One brand new premium option just arrived. 3 million, 2 million, 4 million naira. Your dream starts here. Don't wait too long. Secure your plot. Call us now. Soft Sands Property, created to house the world. Call or WhatsApp 0916-461-5000 or 0911-555-0055. Today, Soft Sands Property, your land, your legacy.
7: Yàjọ́yàjọ́ tàbí ohunkóhun tó bá ń ṣẹlẹ̀ lágbègbè yín tẹ̀ fẹ́ fi tó wà létí ẹ pé sójú òpó yìí 0704-700-4949 0704-700-4949. Bí ẹ bá rí nǹkan ẹ̀rí dájú pé ẹ sọ kí àyíká wa lè wà lálàáfíà ojúṣe gbogbo wa ni.

bàbá ọlọ́jọ́ bí. Mo dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin tí ẹ ti ń pè mí fún tọjọ́ bí, ẹ̀yin tí ẹ ti fún mi ní káàdì. Ìyá Adégòkè ṣe o, ẹ̀yin oní káàdì ẹ̀ nígbà pé ìbànújẹ́ inú tí ẹ nínà lẹ́mú wá fún mi. Ẹ̀yin tí ẹ ti fún mi ní owó pásánálì. Ẹ̀yin tí ẹ ti ṣe ìfúrúgbìn àṣemájẹ̀mọ́ abarin mi náà ti ṣe. Ẹ̀yin tí ẹ tún fún mi. Onífọ́dún yìí ṣàṣemọ́ o. Mo dúpẹ́ pé ọdún ọ̀la mi bí lórí mi. Ọpẹ́ nìkan wà wọ́n ti jólògbé báyìí, a jọ gbé nọmba 15 àmú. Ó ní ọ̀gá akọrin CAC Ọlọ́run Ṣogomoṣin. Mo mọ̀ mọ̀ dárúkọ bàbá yìí, òtítọ́ ni mo fẹ́ sọ. A máa ń pe ọ̀gá akọrin yìí ní Mr. Dúlámì, Mr. Dúlámì. Wọ́n ti ṣiṣẹ́ rí ní Nigeria Sport Authority. Ṣùgbọ́n ìtumọ̀ orúkọ yẹn ò yé mi. Ó jẹ́ ẹ̀yẹ mi báyìí ni o.

tope alabi evergreen orin yin ni mi si pupo pupo akukoyo ti o ba ko asa oni gbe loro mi nigba ti mo ro mo tun so fun yade goke laaro yi eyan fi odindi odun ami osu mesan o ri n to se mi mo ti ti dagba daada o mo ti ko lomo aba gbe ronun lo si abi wọ́n lọ hospital to hospital wọ́n dia scanning wọ́n ṣe gbogbo ẹ̀ wọ́n screen wọ́n láwọn orí nǹkan kan mi ò dẹ̀ gẹ̀ tara mi wọ́n lọ church kan ní ọ̀nà àbíṣe aláwọ̀ níbẹ̀ yẹn wọ́n lọ ogun mark ìyá mi ti ṣọ́ọ̀bù ẹ̀ fún oṣù mẹ́sàn-án.

0: erogolo iya iwo no rogolo sami baba o je sami oni logo boji mo ro bi olorun se gbe eto yi kale fun sami ati se iya na odun keji lare eto yi lo kokko bere pe an su eri lori radio abi bi gba tomode meji nsere na ni pelu orin ateri re ono bi wakati eri re abere ri owuro mu ran tin gba yen ni gbogbo ago marun lojojumo lojojumo ke awon iranse olorun na ki won to tun wa ba wa fe loju lo kaakiri gbogbo le yoruba patapata enikan leyin na lo kaakiri oni bi tolorun po ni kaluku si to ba ti dati e mo ni soro mo e wa wo opolopo iyanu ti muslimi ngba kristiani ngba onisese ngba lori eto yi ni iyan ni pe ife ni olorun ese ofaja mo dupe wa laye mi loni o olorun mo dupe e je nku togo togo mo dupe pe ese mi lo logo ana iwo logo mi ro eniyan le o nti mo fe ti laro ni pe mo fe sure fun gbogbo yin o gbe mi je ki gbagbo re oro mo temi e gbo ese wura yi eyi ni mo se siro fun eni ti yo ko iwe yi Solomon ni o ko iwe yi iwe yi wa lara awon iwe akewi marun ti Solomon ko to wa ni isa awon Abdulsalam bayi Abdulsalam ti gbase lowo Elio abi ki so pe awon white ba en lo nkorin ife ninu re dabi irun agborin e wa re wo mi weye ese re dabi ese tolo tolo radi oni o wa lodo ngba yen ba ti Solomon ni dori oye o bele si nipa owe omo mi ba won elese ba ntan won ma se gba oríṣiríṣi òwe nígbà tó di ọjọ́ alẹ́ Solomon bá di oníwàásù ìkan nínú ìwàásù tí Solomon wà lọ́jọ́ alẹ́ rèé oníwàásù orí kejìlá ẹsẹ̀ kínní adégbèké comfort ẹ̀ka rèé ẹ bá mi ká.
1: Rántí ẹlẹ́dà rẹ nísinsìnyí.
0: Rántí ẹlẹ́dà rẹ nísinsìnyí.
1: Ní ọjọ́ ìwé rẹ.
0: Ìyẹn ni pé ohun tí ọwọ́ rẹ bá ti bá ní kankan bẹ̀rẹ̀ sí ní fi ṣiṣẹ́ fọlọ́run ohun tó náà bá ti bá ní kankan bẹ̀rẹ̀ sí ní ṣe ní kankan kankan ní ìgbà ìwé rẹ.
1: Nígbà tí ọjọ́ ibi kò tí ì dé.
0: Ọlọ́yà ọjọ́ ibi ọjọ́ tí wọ́n mọ sọ ọmọlẹ̀ tó tẹ̀ nílé sọ pé ẹ jẹ́ fi mí sílẹ̀ ọjọ́ táwọn èèyàn máa pọ̀ yìí ọjọ́ ibi nígbà tí ọjọ́ ibi kò tí ì dé ó ní ta fi ń sọ ọjọ́ ibi nìyẹn. Nígbà tí a sì rárá gbé rántí ẹlẹ́dà rẹ nígbà tí wọ́n máa ní bàbá ẹ mú ẹran kan ní ẹran ọmọ márùn yìí tárùn sí ẹ gbogbo yìnkínyìnkín bí ọmọ mi ò rentẹ́ ètò yìnkínyìnkín gbogbo yìnkínyìnkín yẹn fún ọ á ti rùn sí ẹ àfi kí bàbá máa mú ooru lókù báyìí rántí ẹlẹ́dà rẹ nígbà ìwé rẹ. Gbogbo èèyàn tó rí mi gbọ́ lónìí.

0: àkànṣe.
1: Mo pè yín ṣe àkànṣe fún ọjọ́ bí i. Ẹ wọ Ọlọ́run bó ṣe gbógun fọ́lẹ́ mi. Apostle tó lórí òkè tí ò ní chọ́ọ̀chì. Apostle tó ta omi tí ò ta òróró. Apostle tó rẹ nìkan kan anointing ẹ̀. Ìgbà ìbí Ọlọ́run ìjọ fà ń bẹ lára mi torí pọ́n ti fi àmì ròyìn mi. Wọ́n fún mi láti tó àwọn olè sílẹ̀. Ọlọ́run ní ìlérí pé mi ò ní bá yín pé ògùn yín o. Gbogbo àwa tá ò tún dá sí fún tọjọ́ bí mi.
2: Mi ò tún ní college.
1: Ogun jẹ́ bá ti fi bèrè yóò rí bẹ́ẹ̀. Psalm 107 verse 2. Bàbá tètè kàwé of Psalm 107 verse 1 àbí verse 2. Bẹ́ẹ̀ bá rí ẹ bá kàwé Psalm 107 verse 1 and 2. Gbogbo àwọn ẹni ìra padà mo fẹ́ wí bẹ̀
3: kórí bẹ̀.
1: Jẹ́ kí àwọn
3: ẹni ìra padà Olúwa kí ó wí bẹ́ẹ̀.
1: Gbogbo àwa tí a rà padà tí a witness ọjọ́ òní ó yá kó bẹ̀rẹ̀ sí ní wí bẹ̀ kórí bẹ̀. Ẹni pé gbogbo ntá bá wí yóò lọ sílé àṣẹ tó bá fi rúmì rẹ bèrè yóò wá sí ìmúṣẹ ẹ ká wí bẹ kó rí bẹ. Mo dúró lórí kírísítà pátá

0: Ọlọ́run àánú ni o. Ó lèmi àtàwọn ọmọ mi ń sọ lábẹ́ aṣọ ń bì. Kódà wọ́n ní gbogbo àwọn tí wọ́n lọ sí Mecca tí wọ́n ti pàṣẹ bàbá yìí lọ. Olówó tó ṣẹ́kù ó tún rẹ̀ mí tiẹ̀. Gílẹ̀ mò ń bí kílẹ̀ ọpọ́lọ́wọ́ yẹn ná. Mò ń bí Sónú bí. Àbàwọn àbàwọn ọ̀yà Adégòkè ni bàbá yẹn wà ní ìsìn. Bàbá mò ń bí. Àwọn nǹkan ṣe àgbà tó jẹ́ pé àwọn aṣáájú tá à ń wò gan. Gbogbo owó Nàìjíríà ló ń jù ń pónpó. Ká ní ìlú tó dá ni. Bí bàbá ìmáàmù yẹn wá lọ fi ṣe chief olómọ wà ní Treasury Nàìjíríà. Kọ́bọ̀ ò ní sọnù ńbẹ̀. Wọ́n wà ní ṣe yẹn. Kò jọ ìyìn wọn. Bàbá dáadáa ni. Àìmọye owó bísẹ̀bílì láì. Bísẹ̀bílì láì. Jọ̀mọ́ ó ti kọ àpò. Mo rẹ́ni tó torí 10,000 yọ ọmọ ọlọ́mọ ń wèrè 10,000 naira. Ó dẹ̀ fún bàbá arúgbó yìí 10,000 pé bàbá ẹ bá ń tọ́jú ẹ̀. Bàbá ìsìn yọ ọmọbìnrin yìí ń wèrè. Nígbà tí iná mú bàbá ló ń kà. Ẹ jẹ́ ká máa rántí pé ọ̀dọ̀ Ọlọ́run la ti wá. Ọ̀dọ̀ rẹ̀ làá padà sí. Rántí ẹlẹ́dàá rẹ nígbà èwe rẹ o. Nígbà tí ọjọ́ ibi kò tí ì dé. Mo fẹ́ súre fún wa. Mo fẹ́ wọnú September lọ láti fi súre fún wa. Ẹgbọ́n ẹ̀rí fún ìṣílẹ̀kùn ẹ̀rí rẹ. Lẹ́yìn tí ìyá ṣe tabanókù bá lọ tán, mo wá súre ọdún fún wa. Ẹ ṣe tẹ̀ ń gbọ́ wa. Ẹgbọ́n ẹ̀rí láì tó yá jù gba.
1: Dáàdì ẹ̀ka àárọ̀ gbogbo ilé wa ń kọ mọ́mí wa náà ń kọ àtàwọn àbúrò mi. Dáàdì dúpẹ́ ṣe o lẹ́yìn ìgbà tí ẹ fún mi ní first quarter lánàá tẹ ṣàdúrà. Ẹni tí àáfàá mi ti ní àwọn nídìí assistant ẹ̀ tó wá ń dàgbà tó ń dàgbà. Bẹ́ẹ̀ ṣe wá ṣàdúrà pé lẹ́yìn àdúrà tí mo gbọ́ ẹ̀rí ó wọlé dáàdì àtàlẹ́yìn ẹ̀rí ọ̀kọ̀ọ̀kan jẹ́ mi ṣá. Wàá lọ bá fa ṣe ní ilé à. Ẹni ẹ mà ti ṣe 100,000. Mo ní ẹ̀ wọ́n ṣe fi mẹ́sẹ̀jì hàn mí nìyẹn pé n tó tún kù lára lé yẹn pé ká lọ fi bá a lọ lánàá ṣáà ti àárọ̀ wọ́n tún ti chẹ́ tí wọ́n darí. Àdúpẹ́ dáàdì o àdúpẹ́ àmọ́lé orí àfá mi ní kínkín gan. Fọ́lọ́ mọ fún yín ṣe ọlọ́run ní padà lẹ́yìn yìí àdáàdì ẹ̀rí kàn mí ò wà láìn ẹ̀rí kàn mí ò ẹ̀rí kàn mí ò torí láti bẹ̀rẹ̀ oṣù láti last month àti mo lé dáàdì ó lé wà láìn ṣùgbọ́n tí mo ní mo fi ń fún mi gbé mo ṣàmọ̀ pẹ̀lú ó jẹ̀rì rẹ̀ bẹ́ẹ̀ ṣe wá ṣàdúrà fún mi tán lánà tí mo gbọ́ dáàdì ẹ̀rí wọlé 100,000 ní wà láìn pé má parọ́ kò sí tí mo fẹ́ fi ṣe o àwọn wọlé ẹ̀rí kàn mí mo dúpẹ́ dáàdì ọ. Ẹ ti ń gbà fún wa ó ti ń gbà ìgbà mò ní ṣẹlẹ̀ sí ní agbára àwọn mọ́nà wọn pàtàkì àwọn àbúrò mi àti kó lọ léwájọ wẹ́ẹ̀sì àti kó ló tiẹ̀ yá gbogbo èèyàn lẹ́nu wọ́n ń béèrè pé ibo lẹ́nu a ní ilé wa irọ́ ni dáàdì a ti lọ àti kó lẹ́gbẹ́ni tó ń sin kọ́kọ́rọ́ ọlọ́run ti jẹ́rìn ara rẹ̀ fáwa náà èmi náà ti lẹ́rìí o ẹ ṣe dáàdì ẹ ṣe pè fún wa ìjọba tó ti ń fún yín padà lẹ́yìn yìí o ọmọ aya àta ẹ̀yìn fi ṣiṣẹ́ ìránṣẹ́ o ọlọ́run mo bá mú yín lórí sókè lágbára ọlọ́run ẹ kó àjẹpé ní ológun ẹ kó adébẹ̀rùn rọrùn dáàdì mo dúpẹ́ o ẹlẹ́yàmí ni mo bojú tiẹ̀ tí wọ́n ní ṣùgbọ́n mo ti ń tẹ̀lé yín tipẹ́tipẹ́ láti bí CCS ọlọ́run ò pé yín kò dá mi rí tí máa ti pè báwọn oúnjẹ àṣírí mi ò tú mi jẹ́ gbèsè kí má rí san mo dúpẹ́ àwa náà lẹ́rìí o alẹ́rìí adúpẹ́ dáàdì o.
0: Ẹlẹ́yà káfáyà tọ́lá níran àyà àfáàlá níran mo bá yín yọ ẹ kú àtìlédélé adúpẹ́ lọ́wọ́ lọ. Ẹyin náà ti rọbí ohun rere nínú oṣù rọbí nìyẹn ohun rere tó kù tẹ lóyún yẹ lọ rọbí eléyìí atura ó lẹ ara ọlẹ mi ò ní jà yín bẹ o adigunjalè ò ní mọ bẹẹ ò ní gbé ta àwọn tó kù náà tí wọn lóyún ohun rere nínú oṣù rọbí kan bẹrẹ sí ní rọbí ẹ máa rọbí ohun rere ẹ ò ní ríbi o ọlọrun kò fi rí kárí mo bá yín yọ o ẹ kí àáfàá fún mi o.
2: Bámi kí Mẹ́sáyà.
0: Ẹ bá mi kí àfa. Ohun tá a sọnù ní orílẹ̀-èdè ni òdodo. Ibẹ̀ ni òdodo ní gbórílẹ̀-èdè lékè. Òdodo gangan ló bí ìfẹ́. Ìfẹ́ ni Ọlọ́run. Ẹ̀sìn òfajà. Ọ̀rọ̀ ṣífì máa mú láàárọ̀ yìí. Àìwò kọ́ṣe ló yẹ kó jẹ́ fún gbogbo àwọn ẹlẹ́sìn, àwọn adarí ẹ̀sìn. Gbogbo ìdámẹ́wàá owó ọrẹ àjùsókè nínú ṣọ́ọ̀ṣì ti yín.
2: Ọ̀sà
0: tó ń yọ owó sẹ́yìn. Bàbá wòlíì owó wọn tí ẹ gbà tó yẹ kẹ́ ẹ dá padà fún wọn.
2: Ọlọ́run to go
0: na le fin rin mansion mo le yi
2: da si emi mi
0: abi
2: won tabi
0: wa ni won na la fin ra balu owo ta ngba lowo won
2: na mi si o gbogbo
0: pe mo ta ba ti ranti pe odo olorun la ti wa odo re la pada si
2: jesus gbogbo yin ye o messiah
0: se si ta ba no ko restoration ama ba lo ton mo fe suri odun fun wa ah figo mesan ni september ni ami mesa si duro fun ami robi
2: messiah
0: ni pe onre ta ti loyun la bere si ni robi o gbogbo yen lo da si eto yin loni o ah awon owo ti an gba yin la fi nso owo eto laaro ile se lo ni eto ton lo emi o le fi account sile oruko je ti ile se ṣugbọn ile se na te ti wa wo pe wo tori won ko advert si mo awon si ese ta ba na ku yi ton san ni won tun se lo soke won tun san atawon ti won soju fun yen ra pada emi won pe lowo awon ijo won yo ateyin tolorun nlo
2: lo le dupe
0: je je keto yoku
2: oronu mi
0: ayo olorun oni ku ninu aye yin o
2: ko
0: mo lore gidigidi se ta ba na ko frustration ta ba lo ton insure odun fun won orin ateri re 32 FN 94.9 le tin gbo mi laughter

0: 32 FM 94.9.
1: Ọba Oníṣègùn ooo.
2: Ẹ káàbọ̀ padà. Orin àti ẹ̀rí rẹ̀. Ètò yìí kú fọ́nfọ́n. Fún ọ̀rọ̀ Ọlọ́run ẹ̀rí. Fún ohun tó ń lọ ní àwùjọ wa. A bá ń sọ ọ̀rọ̀ Bíbélì. Tá a bá lọ sí àwùjọ wa.
1: Ojú.
2: Wọ́n ní ṣe bí kankan Bíbélì níwé ìtàn ni. Kò sì rí bẹ́ẹ̀. Tí ẹ̀mí Ọlọ́run ń darí wọn láti kọ sílẹ̀ fún ìran ìkẹyìn yìí. Bá ti ṣe rí àwọn olódodo bíi bàbá ìmáàmù ti ìlàró bẹ́ẹ̀ la rí àwọn ìṣòro Ọlọ́run. Mo fi pè wọ́n ní ìṣòro Ọlọ́run rèé. Ìwé ìlú sọ pé inú Ọlọ́run sì bàjẹ́ láti dá ènìyàn ní àwòrán ara rẹ̀. Àwọn wọ̀nyí yàn láti jẹ́ ìṣòro fún Ọlọ́run. Gbogbo gbogbo ìkìkìdá ayé tiwọn ibi ni. Genesis 6 verse 5. Bí Adégòkè bá yára Genesis ni ìwé ìbẹ̀rẹ̀. Ẹ wo verse 5 yẹn kàwé.
3: Ọlọ́run sì ni pé ìwà búburú ènìyàn di púpọ̀ ní ayé.
2: Yes.
3: Àti pé gbogbo irú ọkàn.
2: Gbogbo irú
3: ọkàn rẹ̀ kìkì ibi ni.
2: Their thought is evil. Irú ọkàn wọn ibi ni. Kì ń ṣe irọ́. Bàtẹ́ bá ti wo AI ẹ rọra fún AI wíwò ó máa ń bèdè jẹ́ ni ewu rẹ̀. Kínkẹ́ mímí tí mú mi dẹ̀ ẹgbọ́n ṣé dè nìyẹn. Àgbẹ̀ kí la àgbẹ̀ ṣe níbí? Àgbẹ̀ ẹ bá ti ń wo AI tó ń fi Yorùbá translate. Èèyàn bá ti wò ó jù èèyàn náà máa sọ. Abúsàlámù kábọ̀. Abúsàlámù tí ó gbẹ síbi o. Bẹ́ẹ̀ ó ti gbẹ síbi o.

0: àìkan ọkùnrin ọmọ ọdún kan mo tún ta twins ní last year.
1: Bàbá àwọn ọmọdé nǹkan.
0: Tán bá ti láwọn ògbà lèmi máa ń ṣe bẹ́ẹ̀.
1: Báwo lè ṣe bẹ̀rẹ̀ iṣẹ́ yìí?
0: Èmi máa ń kiri àgbo káàkiri káàkiri. Mo wá kiri àgbo lọ sí ògèrè. Wọ́n máa ń ra àgbo lọ́wọ́ mi pé àwọn fẹ́ mọ fáwọn olóyún. Wọ́n wá pè mí pé èyí tí mo fi ń jìyà kiri àgbo nínú òjò nínú ẹ̀rùn. Pé ṣé mo lè mọ báwọn jí ọmọ gbé àwọn ọmọ fún mi ní owó. So èyí tí mo kọ́kọ́ bá wọn gbé ní 2022 wọ́n fún mi ní 80,000. Tí n bá ti wá bá wọn jí ọmọ gbé ìgbà míì 120 ìgbà míì 80,000.
2: Ẹ káàbọ̀ padà ìfẹ́ owó ní gbòǹgbò ẹ̀ṣẹ̀. Nigeria Police kudos and Oyo Ifo kudos. Iléeṣẹ́ ọlọ́pàá ti ṣe takuntakun wọ́n sì ń gbìyànjú o. Ẹ ṣe gan-an ni fún akitiyan yín. Ẹ wo àwọn ẹ̀ka ènìyàn wọ̀nyí. Owó atán ọmọlúàbí lákòó. Ẹ wo bí ọlọ́run ti ṣe ń kẹ́ tó. Ó ń ta ìní tí àwọn kan pò gbẹ fún. Mo gbàdúrà pé gbogbo ẹ̀yin tí ẹ̀ ń gojú ọlọ́run fún ayọ̀ báyìí ní tòótọ́. Ọ̀lẹ ọmọ kò sọ. Ẹyin tí ẹ sì ń ní àníṣẹ́. Ẹ ò ní àníṣẹ́ oyún mọ́. Pápá ẹ̀yin tí ẹ ń bítẹ̀ ta ti ń dànù. Kábí tí ẹ ń ba oyún jẹ́. Ẹsẹ̀ ni o. Ìjìyà wà fún lábẹ́ òfin. Ìjìyà wà fún irú nǹkan bẹ́ẹ̀ lọ́dọ̀ ọlọ́run. Mo gbàdúrà pé gbogbo ẹni tó ti bí kò ní dóko. Ẹ jẹ́ ká ronú, ká pèwàdà, ká sì fi èyí kọ́gbọ́n pé ìní ọlọ́run ni ọmọ jẹ́. Àwọn tí ọlọ́run bá fẹ́ ni wọ́n ń fún. Tán bá ti fún ọ, kò tọ́jú rẹ̀. A ò ní jẹ̀bi lórí ọmọ.
3: Àwọn ìṣòro ọlọ́run. Tí ọmọ ò bá jẹ́ ìní ọlọ́run, ṣé ròrè ń jẹ́ alágbo ló yẹ kọ́lọ́ máa ti ọmọ sí? Ó ní tọkùnrin bá dáhùn ló tó bá kọkùnrin dáhùn ló kó dáhùn kọjá báyìí. Ọlẹ sọ nìyẹn. Àwọn kan sì gbàwẹ̀ wọn gba biribiri. Wọ́n lọ hospital wọn láwọn orin tó ṣe wọ́n síbẹ̀ wọn ò lóyún. Òun sì ní tiẹ̀ ó ń tà ẹwọye tó ló ń tà. Òrè ń tẹ̀ yìí ó mọ̀ páwọn èèyàn wọ́n ti fi ẹ̀sìn scam wá gan-an. Ó wá sásá bẹ́ẹ̀ sìn. Wọ́n ló máa múra bí ìyá ọ̀sun. Nígbà tó ń sọdún egungun ní Ọ̀yọ́, ó múra bí ìyá ọ̀sun. Ọ̀sun ó gbé gbogbo yín o. Àti ó fẹ́ jọ ọmọ gbé ni. Ọdún iléyà tó ti kọjá yìí ó tún borí àborí má bò wà. Ó tún múra bí Islam. Òun náà ló máa wọ́ sí aládùúrà. Àwọn ìṣòro Ọlọ́run. Ẹ jẹ́ ká mójútó àwọn ọmọ wa o. Gbogbo èèyàn pátápátá ara gbé láyé. Ọmọ rẹ ò ní kú ṣáájú ògo. Ó dá ọmọ mi ò ní kú ṣáájú ògo sọ tiẹ. Ọmọ mi ò ní lògo bojì. Arúgbó pògó ò ní pa ọmọ tèmi. Mo dúpẹ́ lọ́wọ́ ìyá mi. Ìyá mi àjíhùn àgan. Ọmọ eléṣèé. Òkò òrèṣé ọmọ wòíra. Wòíra ọmọ bá rẹ rúkẹ́rú. Ẹrúkẹ́rú abilala lẹ́nu. Ọlọ́mọ fòun mi gbé dìde. Àjíhùn àgan. Ìyá nìyá mi.

0: láti wá bọ́ lọ́wọ́ àjàgà ìṣògòkè lọ sáàfin ìjọ Christ Redemption Church sí àlẹ́fìrà padà ẹ̀mí ni kó máa bọ̀ níbi tí olúwa ọlọ́run ti ń fi agbára ẹ̀mí mímọ́ tí ò ń dè sílẹ̀ pàṣẹ ìrọ̀rùn fáyé onípojípo láti pàṣẹ ẹni àmì òróró rẹ̀ Reverend Mother Prophetess Esther Akànnì JP ìyá àríṣe ìyá ìrà padà ẹ̀mí ọ̀kan ọ̀jọ̀kan ẹ̀rí ló sọ̀kalẹ̀ nínú ìjọ Christ Redemption Church sí àlẹ́fìrà padà ẹ̀mí fi ẹni kó ti darapọ̀ mọ́ wa nínú àwọn ìsìn wa lọ́sọ̀ọ̀sẹ̀ tó fi máwọn ìpàdé àdúrà Sunday ọjọ́ ìsinmi aago méje sí mẹ́sàn-án òwúrọ̀ gbogbo ọjọ́ Tuesday nípàdé aláboyún láago mẹ́wàá àárọ̀ sí méjìlá ọ̀sán tí àná jèrè yóò sì tẹ̀lé láago méjìlá ọ̀sán gẹ́gẹ́ àkànṣe àdúrà ní máa wáyé ní gbogbo ọjọ́ Thursday lórí òkè ìmúṣẹ ìlérí abàdépo láago mẹ́sàn-án àárọ̀ sí méjìlá ọ̀sán ká tó wá wọnú ìṣọ́ òwúrọ̀ lọ́jọ́ Friday láago méjìlá òru sí márùn-ún ìdájí ìwọ wá lẹ̀rí kọ̀ wá darapọ̀ mọ́ wa nínú ìjọ Christ Redemption Church sí àná ìsìnrá padà ẹ̀mí Arounah Bus Stop Amúlòkọ Àkàrà Road Ìbàdàn níbi tí olúwa ọlọ́run ti lo Reverend Mother Prophetess Esther Akànnì JP ìyá àríṣe ìyá ìrà padà ẹ̀mí tó fi mọ́ ọ̀pọ̀ àgbà wòlíì fún ẹ̀bẹ̀ àdúrà ẹ máa pe màmá sórí 08055258124 tàbí 09065675026.
1: Ọmọ gbàlàké, hallelujah, hallelujah, oh, ẹ jẹ́ ká yin Jésù lógo.

Jésù Kristo mi gbẹ̀yìn tí àwọn ọ̀tá mi gbẹ kòtò kòtò tí wọ́n gbẹ ni wọ́n jì sí ogúnṣẹ́. Alleluia o, Alleluia o, ẹ káàárọ̀ gbogbo ilé, ẹ káàárọ̀ ní gbogbo ìlú, ẹ káàárọ̀ níletò, gbogbo ọmọ ìjọra padà ẹ̀mí nílé lóko lódò lẹ́yìn odi, gbogbo ọmọ ìjọ orí afẹ́fẹ́ mo kí a pé ẹ káàárọ̀ lórúkọ Jésù ojú òní tiwa. Bíbélì wí pé ìràpadà ẹ̀mí ènìyàn ní ọ̀rọ̀ rẹ̀, ṣùgbọ́n olùpọ́jú kò kíyèsí ìbáwí. Ọlọ́run lè gbà ọ́, kò sí ti Ọlọ́run ò lè ṣe. Lórúkọ Jésù, Ọlọ́run yóò rà wá padà. Mo kí àpọ́sù Àlàdé lórúkọ Jésù ojú òní tì yín. Ọlọ́run ó rà yín padà, yóò rà lé yín padà, yóò rà sẹ́ránṣẹ́ yín padà, yóò rọ ọmọ yín ọpẹ ọmọ yín òbí. Ọlọ́run ó rà wọ́n padà. Ẹ̀jẹ̀ Jésù yóò kọ́ fà wá. A ó rà àánú gbà. Mo kí wa kú ọdún, a tún kú ìmúra mi lórúkọ Jésù. Ọlọ́run yóò bá wa ṣe gbogbo tá a fẹ́ ṣe pátá. Ẹ tì òní gùn, òjò bí òní rọ̀lẹ́ alórí. A rà àánú gbà. Ẹnikẹ́ni nínú wa a ní sàìsàn, ìyanu ọ̀sẹ̀rẹ̀, gbogbo ẹ̀yin wòlíì mi pátápátá. Mo kí yín pa àkú ọdún, gbogbo àwa tá a jọ ṣe sọjí. Mo kí wa pé àkú ọdún, ọdún ọ̀yàbo. A ó rà àánú gbà. Ojú òní tì wá lórúkọ Jésù. Ọlọ́run tó ni àánú lọ́dọ̀ yóò ṣàánú fún wa. A ní ṣe mú, a ní ṣe pa. Bíjì ti wulẹ̀ tó Ọlọ́run pa lẹ́nu mọ́. Ojú wa ò ní ríbi. A ó mọ dúpẹ́, a ó mọ yẹlẹ́dẹ̀ àwa lógo. Àṣẹ ògùn Ọlọ́run. Àpọ́sù Àlàdé mo kí yín o, 32 FM mo kí gbogbo wa. Gbogbo àwa ọmọ ìjọ orí afẹ́fẹ́ mo kí a. A ó ra àánú gbà. A ó rogolo, a jẹ látọwọ́ àánú, a jẹ lọ́wọ́ ọmọ. Lórúkọ Jésù, ìyà ò ní jẹ wá. Gbogbo àwọn ọmọ wa wọ́n soríire. Àdúrà wọn gbà lórúkọ Jésù. Wọ́n ò mòkè, wọn ò ní ṣe é mú, wọn ò ní ṣe é pa. Ọmọ ọ̀sánjọ́ fún wa. Orúkọ mi ni Prophetess Esther Kani JP Yarise. Yàrá padà ẹ̀mí láti Amúlòpọ̀. Phone number mi 08055258124, 08055258124. Lórúkọ Jésù, ìpè yóò pè wa. A ní tabẹ́ ìpè yọ sọnù. Gbogbo olóyún pátá ẹ sọ̀rọ̀ ayọ̀. Àwọn oníbìsí wọn gbọmọ. Gbogbo àwọn ọmọ wo òní dòkú. Ààbò Ọlọ́run dájú. Omi ara wa, ẹ̀jẹ̀ ara wa, òní gbàbọ̀dẹ̀. Atẹ́gùn bí òní fẹ́lùà. Gbogbo ẹ̀yin àgbàlagbà gbọ́ jẹ yín dà. Gbogbo àwa ránṣẹ́ Ọlọ́run oríwo òní gbàbọ̀dẹ̀. A ó ra àánú gbà. A ní tẹnu gbógi ọwọ̀. A ó mọ dúpẹ́, a ó mọ yìnyín. Ògo ni fún yín lórí ìtẹ́. Jésù olúwa wa, àmì. Ìràpadà ẹ̀mí ènìyàn ní ọ̀rọ̀ rẹ̀, ṣùgbọ́n olùpọ́jú kò kíyèsí ìbáwí. Ìwé òwe 38. Ǹjẹ́ wọ́n mọ̀ pé ẹ̀mí èèyàn bá wà, ń lèèyàn lè mọ̀ lọ gbá, ló lè mọ̀ làwo, ló lè rèrò ore, ló lè

0: iṣẹ́ ilé tó fẹ́ kọ́ nígbà tó bá lẹ́mi gógún àtàlàfíà ni ọmọ tó fẹ́ bí nígbà tó bá lẹ́mi gógún àtàlàfíà ni gbogbo nǹkan lè tá a fẹ́ ṣe nígbà tá a bá ní ẹ̀mí gógún àti àlàáfíà ni ẹ̀mí wọ́ wà gò kò ní gònú yà ẹ̀mí wọ́ gò kò ní gònú ṣẹ́ a mọ̀ jésù lórúkọ jésù kristi ti nasareti a jẹ ẹni ìgbàlà lórúkọ jésù ti nasareti oríwo ò ní gbàbọ̀dì ìpín ìwo ò ní gbabi gbogbo ẹ̀yin tọ́mọ yín ti mókè lórúkọ jésù wọn ní jábọ́ ẹ̀ní fojú sunkún ọmọ ẹ̀ní fara gbà àwẹ̀ gbogbo wa pátápátá lórúkọ jésù ìlérí ayọ̀ ọ̀sẹ̀ fún wa a ó rí ògo wa lò lórúkọ jésù a ó rí àánú tó tayọ gbà ojú àjọ òní tí wa ní ṣàṣetì lórúkọ jésù ẹ̀mí mímọ́ yóò mọ tó àwọn ọmọ fún wa àwọn ọmọ dàgbà máa lọ ọmọ ò ní kú máa lọ ọmọ ò ní kú máa lójú a ní fojú sunkún ọmọ a jẹun ọmọ etí ọ̀tá àbọ̀ ọ̀tá ọlọ́run ní jí ọsẹ bó o ti ń sàmì oríire ò ní bu ìpín ìrè ò ní gbabi mo yẹ omi iwájú rẹ sí mímọ́ òróró mo yà sí mọ́ lórúkọ bàbá lórúkọ ọmọ lórúkọ ẹ̀mí mímọ́ ẹ̀jẹ̀ jésù ni mo pè kọ́ darapọ̀ lórúkọ jésù oretí ṣe ti ọlọ́run ó ṣe láṣẹ pé oretí ṣe tèmi ọlọ́run ó ṣe láṣẹ pé ojú àdúrà ò ní tì wá ọ̀tá ò ní yọ̀ wá ìràpadà ẹ̀mí bíbélì sì ní ìràpadà ẹ̀mí ènìyàn ó ní ni ọ̀rọ̀ rẹ̀ ó ní sùgbòlùpọ̀ jù kò kí ẹ̀ sí ìbáwí àwọn ọmọ rẹ tó lóyún ò ṣe pé wọ́n wà kọ́lọ̀ ó sì ṣàmìyè sí ara èyí tí wọ́n ọmọ ò ṣe pé kọ́ yọjú kó sì gba àmìyè kọ́ máa gbọ́ ọmọ lọ́dún tí ń bọ̀ nítorí pé kò sí ti ọlọ́run wa ò lè ṣe ọlọ́run aláàánú lọ́lọ́run wọn ó dẹ̀ ṣe ti aláṣẹ pé lórúkọ jésù àánú ọ̀fọ̀ ọlọ́run ó fìdí ayọ̀ yín múlẹ̀ ogun ẹ̀yìn ò ní jà yín lórúkọ jésù lọ́dún tí ń bọ̀ ẹ tó lé sí ni ogun ọlọ́run yóò di mímọ̀ àwọn ètò wa láàrin ọ̀sẹ̀ bẹ̀rẹ̀ láti jọ Monday à ń wẹ àwọn ọmọ wa ijọ́ Sunday aago méje sí mẹ́wàá à ń wẹ àwọn ọmọ wa ń jọ Monday Tuesday ni ànájẹ́rè olóyún oníbísí láti aago mọ́kànlá sí aago kan tá a bá ti kúrò lọ́dún àwọn olóyún oníbísí á wọ ànájẹ́rè lọ gbogbo èrè lọ́ọ́ jẹ ajẹ́rè ọmọ ajẹ́rè ọkọ ajẹ́rè àdúrà ojú àdúrà òní tì wá mo súre fún yín lónìí ìrè yọ ọmọ yín o lórúkọ jésù àní rí bí o a ó ra àrùn orílẹ̀-èdè nàìjíríà yóò gba àlàáfíà yàrá rẹ yóò gba àlàáfíà gbogbo ibi tó ti ń tajà àlàáfíà ọlọ́run yóò gbébẹ̀ lórúkọ jésù ẹ ra àrùn gbà ojú òní tì wá o gbogbo èèyàn ní jẹ́rì ẹ̀yìn náà lẹ́rìí ayọ̀ a ó jọmọ dúpẹ́ àṣẹ ògùn ọlọ́run jésù olúwa wa àmì ètò àpọ́sù ń tẹ̀síwájú àgbọ̀lágbọ̀yé lẹ́ẹ̀kan sí orúkọ mi ni prophetess esther kani jp yarise yàrá ìpàdé mi láti amúlòkó fóònù nọmbà mi 08055258124 08055258124 òkìwà o.
1: olúwa ọlọ́run bẹ bí ìtàtijọ́ àwala òsín bábá bí ìtàtijọ́ mọ́ láti wá bọ́lọ́wọ́ àjàgà ìṣògòkè lọ sáàfin ìjọ Christ Redemption Church CRS ìràpadà ẹ̀mí ni kó máa bọ̀ níbi tí olúwa ọlọ́run ti ń fi agbára ẹ̀mí mímọ́ tí ò ń dè sílẹ̀ pàṣẹ ìrọ̀rùn sáyé onípojípò láti pàṣẹ ní àmì òróró rẹ̀ Reverend Mother Prophetess Esther Akànnì JP ìyá àríṣe ìyá ìràpadà ẹ̀mí ọ̀kanòjọ̀kan ẹ̀rí ló sọ̀kalẹ̀ nínú ìjọ Christ Redemption Church CRS ìràpadà ẹ̀mí kí ẹni kó ti darapọ̀ mọ́ wa nínú àwọn ìsìn wa lọ́sọ̀ọ̀sẹ̀ tó fi máwọn ìpàdé àdúrà Sunday ọjọ́ ìsinmi aago méje sí mẹ́sàn-án òwúrọ̀ gbogbo ọjọ́ Tuesday nípàdé aláboyún aago mẹ́wàá àárọ̀ sí méjìlá ọ̀sán tí àná jèrè yóò sì tẹ̀lé láago méjìlá ọ̀sán gẹ́gẹ́ àkànṣe àdúrà ni máa wáyé ní gbogbo ọjọ́ Thursday lórí òkè ìmúṣẹ ìlérí abàdépo láago mẹ́sàn-án àárọ̀ sí méjìlá ọ̀sán ká tó wá wọnú ìṣọ́ òwú lọ lọ́jọ́ Friday láago méjìlá òru sí márùn-ún ìdájí ìwọ wá lẹ̀rí kọ̀ wá darapọ̀ mọ́ wa nínú ìjọ Christ Redemption Church tí àná ìsìnrá padà ẹ̀mí Arowana bus stop Amúlòkó Àkàrà road Ìbàdàn níbi tí olúwa ọlọ́run ti lo Reverend Mother Prophetess Esther Akànnì JP ìyá àríṣe ìyá ìràpadà ẹ̀mí tó fi mọ́ ọ̀pọ̀ àgbà wòlíì fún ẹ̀bẹ̀ àdúrà ẹ máa pe màmá sórí 08055258124 tàbí 09065675026.
2: Máa wo mi bí mo ṣe fẹ́ yín.
3: Mo ń gbọ́ 32 FM.
4: 32 FM 94.9.
5: Ilé ọ̀dájú ẹkú iṣẹ́ olúwo olúwo tagbára dọ̀tí o àánú ọlọ́run ò ní fayé yín sílẹ̀ o yàtọ̀ yìí bù lè sọ̀rọ̀ ọmọ tí mo sọ pé mò ń wá tẹ́ ẹ sọ fún mi pé kò sọnù nǹkan kan ò ṣe é pé máa rí i ọjọ́ Monday tó tẹ̀lé ọjọ́ yẹn lẹ́nìkan wá sọ fún mi pé àwọn rí àlọ́mọ mo dúpẹ́ lọ́wọ́ ọlọ́run yín o àánú ọlọ́run ò ní fẹ́ yín náà sílẹ̀ o ẹ̀ ní sọnù ọmọ yín ò ní sọnù ẹni fẹ́ mi ara yín ṣiṣẹ́ ìrànṣẹ́ ẹni fi tọmọ sí ẹni fi tìyàwó yín náà ṣe o mo ti sẹ́ndì 5000 naira mo dúpẹ́ lọ́wọ́ yín o àánú ọlọ́run ò ní fẹ́ yín náà sílẹ̀.
0: bíbélì nígbà tí adáìkò lọ sí ó ní ìpadà àwọn adábẹ́ni tí ń làlá gbogbogbò jẹ́ ti ọlọ́run.
6: ìwọ lápọnmọ lápọnmọ.
0: gbogbo ògójẹ tọlọrun a ń lọ ọlọrun ìmọlẹ láàrin ayé máa sìn wá lọ ayé yìí kú fún òkùnkùn bilẹ birimbirim lóòótọ lódodo ọmọ lèmi náà ọmọ nìwọ tó ń gbọ mi a ní kú ṣáájú ògo gbogbo ẹyin abiyamọ ayé lọ fúrúgbìn fọmọ rẹ lọ fẹ ibi dànù ẹni bá robi sọmọ rẹ ẹni robi sọmọ mi kó yílé lórí ẹni bá ní mi ò ní lògo tọmọtọmọ tayátayá ọlọ́run kò ṣe wọ́n mọ́ṣẹ́ ọwọ́ bá kan gbẹ dànù nínú bíbélì. ẹgbẹ́ ìkéde yìí o mo ti ọ́fíìsì mi ti kúrò ní rainbow gbogbo ọjọ́ friday ilé ọmọ ẹ̀rí ni ọ́fíìsì mi wà báyìí láti aago mẹ́jọ dalẹ́ mo wà ń bẹ̀ gbogbo ọjọ́ friday sunday tó ń bọ̀ yìí ni àwọn ọmọ ẹ̀rí á tún pàdé ní gbọ̀ngàn wa eléyà wà fún gbogbo àwọn oníṣòwò àwọn oníbísí àwọn tó ń wojú olúwa àwọn tó lóyún àwọn fún wọn ní ìtọ́ni máa náà iṣẹ́

ìràwọ̀ kan yọ ọ́mì lútìtì ìràwọ̀ ọ̀sán tóun dàgbàlagbà péjú sí àfi gorí òkè ó hàn ketekete ìkànnì dati tú ẹfẹ ńdoṣù ó lé téńté ọba láàrin àwọn ọkànnì dati tú ẹfẹ 94.9 ìkànnì adẹrin kò sónú òkè téńté prẹmíà mọkànlá ìlú ìbàdàn láti ń sun dídùndídùn fọmọ aráyé ibùdó ayọ àtọrísun ìdùnnú ni 32 FM ìròyìn àsìkò tí ò lẹ́jà ń bá kan nínú eré ìdárayá lẹ́sẹ̀ kúkú àti káàkiri àgbáyé ṣebíṣẹ́ wa ni àgbọ́dúnú ètò tó ń pàrònú rẹ kájà fẹ́ tọ́ ọmọnìyàn kásì gbẹ̀ni afẹ́rẹ́ jẹ lọ́wọ́ arẹ́ nìjẹ tẹnu kọ́ tètè bọ̀ọ̀lì kọ́ ìkànnì 32 FM lóṣùpá àràn káyé 94.9 lọ́ba àwọn.

kábíyèsí elétùmarè àtúndé gẹ́gẹ́ bí ìṣe wa o àmú ọpẹ wa àmú yìn wá àtún wá fi ògo fún ọ torí pé ìwọ ló lọpẹ ìwọ ló ní ìyìn ìwọ ló sì ní ògo ọpẹ ìyìn àti ògo tó wá tọ́ sí ọ a ní fífún ẹlòmíín ìwọ náà láwọn máa fi fún ní gbogbo ògbà ìwọ láwọn máa fi fún lóòrèkóòrè kábíyèsí elétùmarè ọba mi èdùmarè tí ò ní tán ọba tí ò mọ tàn ní gbogbo ògbà ọba tí ò ní yẹ nípò ọba tí ò ṣe rọ nípò ọba tí ò ṣe rọ lóye kábíyèsí elétùmarè tá a ní mọ pìtàn rẹ a títí láéláé lèmi ó mọ gbósùbà kárí jàre fún ọ mo dúpẹ ìṣọ rẹ lórí mi mo dúpẹ ìpamọ rẹ lórí mi mo dúpẹ ìṣọ rẹ lórí ẹbí mi mo dúpẹ ìpamọ rẹ lórí ẹbí mi mo dúpẹ tó jẹ ká ráhùn mo dúpẹ tó jẹ ká tọrọ oúnjẹ jẹ mo dúpẹ tó ṣe wá lóní bára mo dúpẹ ọlọrun tó jẹ ká ṣàìsàn mo dúpẹ lọwọ rẹ ọlọrun ọba mi èdùmarè tó dé wàhálà sí wa o béèyàn bá rí wàhálà láàrin wákàtí kan yóò dàbí odidi ọsẹ kan àbóṣù kan ni àmọ béèyàn bá rí dẹrùn láàrin ìṣẹjú márùn péré èyí ò ti gbàgbé pé òun rí wàhálà ọba mi èdùmarè ò ní já rí wàhálà ìdẹkùn rẹ ilé tó péye ni ó mọ ṣe fẹmi àti yín o adùn ayé wa yóò wá dùn dáadáa ayé ó mọ bá wa yọ ayé ó mọ bá wa dúpẹ ayé ó mọ bá wa yin olúwa lógo ni ayé ò ní bá wa bọ́ bàtà sẹ́nu ọ̀nà kí wọ́n mọ bá wa ṣọ̀fọ́ gbogbo ti jẹ ti elédùmarè aburú kankan ò ní kan ìmí àtẹ̀yìn lágbára lọ́wọ́ elédùmarè àárẹ̀ ò ní sọmọ wa àìsàn kankan ò ní ṣèyàwó àìsàn kankan ò ní sọkọ àní rí wàhálà àní dẹrù àrùká ọba mi èdùmarè ò ní jẹ́ kí wọ́n máa fẹgbà fún wa lóúnjẹ orí wa ò ní yí ọpọlọ wa ò ní dàrú lágbára lọ́wọ́ elédùmarè gbogbo ohun tí ń bẹ lágọ̀ọ́ ara wa pátápátá kò mọ̀ ní sọ sẹ́lẹ̀ o àwọn ò máa wà lálàáfíà ni búburú kan kò ní ṣubúlù wa àánú ọlọ́run kò ní kákó lórí wa o kábíyèsí elédùmarè àtúndé gẹ́gẹ́ bí ìṣe wa àtúwá yìn ọ́ àwa àfọ̀pẹ́ fún ọ ní o

ẹni tó bá ní àròjinlẹ̀ yóò mọ̀ wípé gbogbo ọgbà ló yẹ ká máa fi ọpẹ́ fún ọlọ́run níwọ̀n bá àgbà tó jẹ́ pé kò sí méjì tó fẹ́ gbà lọ́wọ́ èmi àti ẹ bá a gún yanfun kò ní jẹ́ bá a ro kàkún kò ní jẹ́ bá a ṣe rẹsì ṣàwámà bábíkíù gbogbo nǹkan táwa máa ń jẹ tá a lérò pa fi ń gbádùn ọlọ́run ọba mi Èdùmàrè òní tí ó fi ṣe bẹ́ẹ̀ sì tún rèé gbogbo owó tá a rò pa ń kó káàkiri tá a fi ń ṣakọ tá a fi ń dọ́lá ní ọlọ́run ọba mi Èdùmàrè fúnra ẹ̀ gangan lolówó òun ló rọrọ òun ò lówó náà kábíyèsí Elédùmàrè kò ní gbowó kankan lọ́wọ́ èmi àti ẹ̀ ní tó wá fẹ́ ká kàn ṣe ni pé tó ń bá ṣoore fún wa ká fẹ̀ mí ìmoore hàn ká appreciate òun ká jẹ́ kó òun mọ̀ pa mọ̀ pé òun ṣe wá lóore ǹjẹ́ kábíyèsí Elédùmàrè èmi mọ̀ àwọn ẹbí mi mọ̀ àwa mọ̀ wípé òun ṣe wá lóore o bá a bá tiẹ̀ sùn tá a bá láǹfààní àti jíláyọ̀ àtàlàáfíà orí ọ̀fẹ́ ẹ̀ wọ Ọlọ́run ni o àìmọye àwọn èèyàn ni ò lérò oorun ọ̀hún sùn tó jẹ́ pé bí wọn ò bá ti sanwó oorun ò ní sùn ẹ̀yìn wò pé wọ́n ń sanwó oorun àbí torí pé ẹ̀yin ò tí ní problem ẹ̀ ni Ọlọ́run wà ní jẹ́ ẹ ní torí pé ẹ̀ tí experience ẹ̀ ní Ọlọ́run wà ní jẹ́ experience ẹ̀ lọ béèrè lọ́wọ́ àwọn tí ò rò oorun sùn wọn ò lè mọ lóògùn kí wọ́n tó sùn lálẹ́ lálẹ́ bẹ́ẹ̀ lomi bá tún wá lóògùn ọ̀hún tán yóò tún jí kalẹ̀ lóru yóò bẹ̀rẹ̀ sí kage àjà ẹ lọ béèrè lọ́wọ́ àwọn tí ò rò oorun sùn àwọn tí wọ́n wà ní ìnira wọn ó sọ fún yín pé òru gùn ju ọ̀sán lọ nítorí pé wọn ò ní rẹ́ni bá sọ̀rọ̀ ẹ̀mí wa wọn ó mọ wago yóò dàbí paago yìí lágbára lọ́wọ́ Elédùmàrè in tí ó jẹ́ kó o mọ̀ pòrú gùn ju ọ̀sán lọ Ọlọ́run ní jó ṣẹlẹ̀ sí ọ in tí ó jẹ́ mi náà ó mọ̀ pòrú gùn ju ọ̀sán lọ Ọlọ́run ní jó ṣẹlẹ̀ sí mi lágbára lọ́wọ́ Elédùmàrè àníri wàhálà àwọn ìdààmú o búburú kan ò ní ṣubú lù wá o lágbára lọ́wọ́ Elédùmàrè gbogbo ohun tá a bá ń dáwọ́lé yóò mọ̀ yọrí sí rẹ̀ ni.

kò sẹ́ni tí a lè fi yín wí ọlọ́run ìyanu alágbára gíga gíga gbogbo ìdílé jésè ọlọ́run ìjìnlẹ̀ ìfẹ́ ọlọ́wọ́ gbọgbọrọ tí ń yọmọ rẹ̀ lọ́fìn ọba tó fi ọrun ṣe ìjókòó tó fi ayé ṣe ìtìsẹ̀ aláàánú wa olùdámọ̀ràn wa olùpèsè wa olùlànà wa ọlọ́run akiriṣore aṣorekiri olùràpadà wa ológo dídán aládé ògo ọlọ́run tó ń ṣí tí ẹnìkan kò lè tì ọlọ́run tó ń tì tí ẹnìkan kò lè ṣí àìkú àìsá àìdíbàjẹ́ ọba ńlá tí ń fi ọba jẹ ológo dídán aládé ògo ìjìnlẹ̀ ìfẹ́ ọlọ́run ìyanu kábíọ́ òsì jehovah nissi jehovah shammah jehovah shabbat ọlọ́run tó jẹ́ balógun ogun wa kábíọ́ òsì àwa má rí dì ọlọ́run ìyanu jehovah ẹni tí ó ti wà kí ayé kó tó wà ẹni tí ó sì ń bẹ tí yóò sì máa bẹ nígbà tí ayé kò bá sí mọ́ ẹ̀yin nìkan náà ni àwọn máa yìn títí ayé ráyé.

0: jinko era ofoso ise le wa ma fowo ofoso nle ni 2026
1: ni tuto
0: ka ta so pe o ti ran won abi
1: ta lo ti e so pe mo gbe ran gbogbo awon kan yi le kan so ni bi ti CDK e wa
2: e wo lo tun je CDK bayi
1: be ni o CDK e le ra fridge yin era ifoso ati be lo
0: ka kuku wa gba pe gbogbo awon kan won yi ti wa ninu ile re lowo lowo ba ti soro ye abi
1: lati osu to koja ni mo ti ra won
0: oluso agutan e so wa po
1: pẹ̀lú CDK o lè ra fóònù tẹlifíṣọ̀n ẹ̀rọ amúnáwá tó ń lo agbára ìtànsán àga àti ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan mìíràn sanwó díẹ̀díẹ̀ láìsí èlé owó lórí ọjà tó bá ràdọ́dọ̀ wa download CDK lórí play store àti apple store.
3: ọfíìsì wa wà ní mokola road ní bestnight bus stop àti àpáta ẹ lè pè wá sórí 0707 460 3911.
4: CDK sọ díẹ̀díẹ̀ gbẹ̀gbẹ̀ ayé ìrọ̀rùn.

0: eke lo derin pa mi njo kan ti mo pe yawo mi
1: in this
0: mo ba gbo okunrin o ni ah hello kilo de to disturb ah kilo de ti mo disturb abi se wa okay e gbe phone fe to ni phone kin tun gbe phone fe to ni phone se emi na ko ni mo ni phone eyin ko le ni phone o e gbe phone fe to ni phone ah
1: Jesus
0: a se bi yawo mi se gbe oto le to na to nbo na soro eyan gbadọ mo na suru se be ba je n to ni eje ruru abi n tara re o ba re tabi en to ba ni anga isu phone o je nu re o ro
2: mi
0: hello ta lo mo luwa lapa be yen o
3: emi mo mo luwa o
0: oruko yin o ati pe ni bo le ti npe o
3: abileko mureni ke latolu mi
0: oya e ba gbohun soke ke ba nkorike olohun o
3: olohun aiku olohun aisha o arugbo gba won niye arugbo ojo o baba mi o oko mi o olowo ori mi baba toju baba nla mi lo olohun ti o le ku lai lai olohun ti o le sha lai lai oba ti o mo be nigba to gbogbo nbe oba mi ti o mo wa nigba ti o si mo laye olorun aiko agbagba ti n gba lai lara ilojumare oba mimo oba ti n gbe ni gidiga atere kari aye o olorun aiku mi olorun aisha mi olorun ojojumo mi olorun gbogbo gba mi olorun mi baba mi arugbo gba won ni o olorun je nbo se oloju je nbo wo elenu je nbo gbo arugbo ojo oba awon ba taya taya o atere kari aye agbagba ti gba lai lara oba ti so lori buruku do lori re oba mi titi lai lai oba ti o mo be nigba ti o si mo laye oba mi o ogbenu olasola ogbenu iyansogo olorun aiku oba titi lai lai arugbo gba awon ni e o arugbo ojo
0: mo like style te fi kolorun be se mu bi orin ti gbogbo e ndun e ku iyanju mo
4: hello
0: mo da yin lo
4: oya mu bere
0: oya mu ibere
3: mo mu ibere ibere number 3
0: ele keta e di alafo yi e di alafo yi
3: hello ka
0: e di alafo yi se n bo mi
3: o gbọ yin dada o
0: awa n gbọ yin awa n gbọ yin ketekete boya bi te yin wa ni boya network odo yin ni o da o se ti n gbọ mi bayi
3: hello o mu bere bo mi gbọ nkan te so o
0: ah awa n gbọ yin o awo a je pe ngba te ti boya ke ko
3: da ni
0: boya se ti n gbọ mi bayi
3: ah mi gbọ rara
0: boya network todo yin ni o da
5: eyin le lana so
0: ẹni tó pè wọlé láìní ìsìn àwa ń gbọ́ yín ketekete bẹ́ẹ̀ ṣe ń sọ̀rọ̀ gbogbo àwọn aráalé gan ló ń gbọ́ yín ṣùgbọ́n ẹ̀yin lẹ́yìn lẹ́yìn ò gbọ́ wa bóyá tẹ bá láǹfààní láti pè wọlé padà ẹ kàn mú ìbéèrè yín ni.
5: mo tún sọ pé bàbá mi kí lẹ ò lè ṣe
0: ó. ẹ dákun ẹ bá wa kìlọ̀ fún gbogbo àwọn ọmọ kéékèèké kí wọn ó dákun kí wọn ó ṣọ́ra láti máa lọ síbi tòsí fríjì fríza pàápàá jùlọ ní ṣọ́ọ̀bù oníṣọ́ọ̀bù tí wọ́n bá ti fẹ́ lọ ra nǹkan kí wọn ó fara balẹ̀ kí wọn ó jẹ́ kẹ́ni tó ní ṣọ́ọ̀bù ó dá wọn lóhùn torí lọ́pọ̀ ọgbà tí wáyà bá fi lè bó tó gbára lé tó gbára lé fríza àbí fríjì ó lágbára díẹ̀ ó sì máa ń hàn yàn léèmọ̀ ìṣẹ̀lẹ̀ kan ló ṣẹlẹ̀ ní agbègbè òkè àrẹmọ bẹ̀rẹ̀ ń bẹ̀ yẹn níbi ọwọ́ ìjẹta kọ́nù àní àná òde yìí tí àwọn ọmọ kan ṣeré nínú ṣọ́ọ̀bù oníṣọ́ọ̀bù tí wọ́n sì lọ kọ́ tí wọ́n lọ dì mọ́ fríza tí ó di pé ọmọ òun gan mọ́ fríza ọmọ òun gbẹ̀mí mì gbé o ẹ jẹ́ ká máa sọ fún àwọn ọmọ wa o kí wọ́n mọ irú eré tí wọ́n máa ṣe kí wọ́n sì mọ ibi tí wọ́n máa lọ pàápàá jùlọ kí wọ́n máa lọ síbi fríza àbí fríjì o.
5: alágbára
0: ẹyẹ ká máa fèyí ṣe lọ ká máa dágbére fúnra wa díẹ díẹ ọpẹ pàtàkì lọwọ lọwọ bọtìnì mi àmójú ẹrọ tó ń tẹ sọtún tẹ sósì tó jẹ kẹ láǹfààní láti jẹgbádùn wa dáadáa abdulsalam adigun òní gan mọnà o lágbára lọwọ elédùnmarè àní wárawa tì ọpẹ pàtàkì lọwọ royal glamour cake and event tán wà ní number 4 water reservoir road ní olúwo ńlá ní basoru ńbàdàn tí wọn máa ń bá wa fún àwọn èèyàn ní kéèkì ní oṣooṣù ẹyìn náà ẹ ní lágbára lọwọ elédùnmarè àní wárawa tì o iwaju iwaju lo pa ebe ti re si iwaju iwaju o na le ma lo to keni alawaye eja rele
4: anu olohun adaju
0: Jesus do fun mi idowo ile ya o
6: yoku tun dojo mejo a o ni gbo bi sira wa lagbara lo
0: to temi to pe omo falanu dagbere pele ya ola dadi ayinde alalubareka orin ode oni gege ara omo iya do ani kafiri atayo ka fi pade ni ojo mejo fun ikede ati polo oja tabi ti eyin na ba fe kun wa lowo lori eto e pe to pe falanu sori number 070 5140 4540 070 5140 4540 a je pe ipade wa bi adun bi oyin o di ojo mejo la se edumare

0: ìrọ̀rùn dé. Ǹjẹ́ wọ́n ń wá ọ̀dọ̀ akọ́ṣẹ́mọṣẹ́ tó ti tún fóònù rẹ ṣe? Bóyá iPhone tàbí Android. Àbí na wey to unlock your phone dey bother you? Don't soft o. Make you jolly go Real Phones Repair and Unlock Services. Níbi tá a ti fi ṣe tútù fóònù àti unlock services rán, kò tán síbẹ̀ o. Bẹ́ẹ̀ la tún ta phone accessories lónìí rọrùn bíi power banks, chargers and charging cables, earbud tàbí headphone. Wey to. Àbí na ring light or tripod you wan buy? Everything dey there gidigba wey plenty. Original and affordable. Our address nko. Number 31C. Naipos Shopping Complex ní dojúkọ Cocoa House. Kẹ́ tó wọlé lẹ́ẹ̀tì kan wá lápá ọ̀tún yín. Tẹ̀bá tún wá wọlé tán. Ẹ ó tún kàn wá kúgú. Lápá ọ̀tún yín bẹ́ẹ̀ náà níbẹ̀ bá ṣe ń wọlé. Tolóńtoló wà rèé o. 0706-436-8169. 0706-436-8169. Real Phone Repair and Unlock Services. Ojútùú sí gbogbo ìpèníjà fóònù.
1: Kòkòkò báyìí ńlá rán fàdí tí ajá tí ó sọnù ní kí gbọ́ fèrè ọlọ́dẹ àti afúkọ̀ lọ̀rọ̀ sí eléyìí tí ọlọ́rẹ̀ pàtẹ ọjà sójú títì ohun ojúrú wọn bá ti rí dandan ni kí irú wọn faramọ́ ẹni tí pàtẹ sójú títì irú wọn ní pagidínà àyíká tó dùn ún wò bójú rí ohun nílò àti bíbọ̀ gírí ọkọ̀ nírònà iná lòfin kò mẹ́ni ọ̀dà ìdà lòfin kò mẹ́ni ọ̀rọ̀ àjọ tí ń rí sí ìbọ̀wọ̀ fún òfin ohun ìgbọ́fìnró nípínlẹ̀ Ọ̀yọ́ Ọ̀yọ́ State Rule of Law and Enforcement Authority ń ké tọ̀tọ̀ ẹ mọ́ pàtẹ sójú títì Ma, èmi ọ̀làrọ̀ ìpínlẹ̀ Ọ̀yọ́ ò ní bàjẹ́ o.
2: Tọ́ èyí la fi ń kí gbogbo àwọn èèyàn wà tán wà lórí ìjókòó. Àkókò ti tó láti gé àkàrà òyìnbó fún ìgbéyàwó tòní.
3: Ètò ìgbéyàwó láyé.
4: Ẹ jọ̀wọ́, ẹ dúró lọ́jàre.
5: Kí ló ṣẹlẹ̀?
4: Kí wọ́n tó so wá pọ̀. Ǹjẹ́ o rántí pé o ṣèlérí tẹlifíṣàn fún mi? Fìrí ìjì kọ́ ẹ̀rọ ọ̀fọ́ṣọ́. Kí iṣẹ́ ilé wa máa fọwọ́ fọṣọ ńlẹ̀ ní 2026.
2: Ní tòótọ́.
4: Káṣá sọ pé o ti rẹ̀ wọ́n àbí?
2: Ta ló ti ẹ̀ sọ pé mo gbọ́dọ̀ ra gbogbo àwọn nǹkan yìí lẹ́ẹ̀kan ṣo níbi tí CDK wà?
6: Ìwọ ló tún jẹ́ CDK báyìí.
2: Bẹ́ẹ̀ ni o, CDK. Ẹ lè ra fíríjì yín, ẹ̀rọ ìfọṣọ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ.
4: Ká kúkú wá gbà pé gbogbo àwọn nǹkan wọ̀nyí ti wà nínú ilé rẹ lọ́wọ́lọ́wọ́ bá ti sọ̀rọ̀ yìí àbí?
2: Láti oṣù tó kọjá ni mo ti ra wọn.
4: Olùṣọ́ àgùntàn, ẹ so wá pọ̀.
2: Pẹ̀lú CDK, o lè ra fóònù, tẹlifíṣàn, ẹ̀rọ amúnáwá tó ń lo agbára ìtànsán-òòrùn, àga àti ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan mìíràn. Sanwó díẹ̀ díẹ̀ láìsí èlé owó lórí ọjà tó bá ládọ́dọ̀ wa. Download CDK lórí Play Store àti Apple Store.
7: Ọ́fíìsì wa wà ní Mokola Road ní Bestnight Bus Stop àti Àpáta. Ẹ lè pè wá sórí 0707-460-3911.
8: Lo rayowa nítorí pọ̀ lówó lọ́wọ́. Tí wọ́n bá ń tàn ọ́ pọ̀ rayowa nítorí dúkìá tó pọ̀ tó ní. Ọkàn ò tí ì balẹ̀ pọ̀ rayowa. Àlàáfíà lògùn ọrọ̀ ṣáájú ara rẹ o. Ìlera sílẹ̀ mí gígùn. Gbogbo àrùn tí ń ṣẹ̀dá láyé náà kọ́ láyé fi ń ṣe ni. Bí dọ̀tí bá pọ̀ lára tí gbogbo ẹ́ńjìnì tá ṣẹ̀dá bá ṣe bẹ́ẹ̀ tó kọsẹ́. Má fòyà tó bá ṣe bí ẹni rara tára rẹ ò ṣe dédé. Pinnu ló kan àyà ara rẹ o. Venitone Cleanser ni kò sẹ́mu. Agbanúgbàdé fọ̀gẹ̀dẹ̀ gẹ́dẹ̀ ara dànù. Venitone Jagunlabi Panko pé ọ̀rẹ́ ara. Tọmọdé tàgbà tọkùnrin tóbìnrin ló lè lò. Ọ̀ṣọ́kùnrin sóbìnrin dò pépé. Venitone Cleanser àtẹ̀jẹ̀ṣe máradán bíi kóró sí. Venitone Cleanser kìkì dé gbòógì tí ò lọ́tínú la fi ṣe. Ó ti wà káàkiri ilé ìtajà oògùn jákèjádò ilẹ̀ Nàìjíríà. A sì ń wá alágbàtà fún Venitone Cleanser. Pe nọ́mbà kò demand 0834051533 0834051533. Iléeṣẹ́ Emi One Natural Skia ló ṣe Venitone Cleanser. Òun láyé tún lò.
9: Ma wo mi bi mo se fe yin.
10: Mo n gbọ ta ti 2FM.
11: 32 FM 94.9.

0: ìjàmbá wo ló rọ̀dẹ̀dẹ̀ yìí orí ìta ló fẹ́ bàlẹ̀ ó ṣe èwọ̀ ọ̀rẹ́ arọ́ bí ẹ̀dà ná sókè fún ẹni tó wà lẹ́gbẹ̀ẹ́ gbàtọ́wọ́ tiẹ̀ ẹ máa sáré mu bọ̀ wájú ọ̀rẹ́ arọ́ bí nìyẹn ìjàmbá dé wọlé ẹ̀.
1: Ajẹ́ pé ká mọ̀ kíra wa káàbọ̀ kún lè bèèrè lórúkọ tí mo jẹ́ èmi nìkan kọ́ ni mo wà lórí ètò Angelo Oluwa Thomas ó tún kára lé.
2: Kẹ̀yìn ara lé ẹ káàbọ̀ sórí ètò àdìtú bíbélì.
1: Olùsọ àgùntàn rere apá kejì òun ni a bẹ̀rẹ̀ báyìí ṣé ẹ gbàgbé pé ìwé Jòhánù orí kọkànlélógún ẹsẹ̀ kẹẹ̀ẹ́dógún sí ìkẹtàdínlógún John chapter 24:21 ló yẹ kọjẹ́ èbó búnú tí n bá kó 21st John chapter 21 verses 15-17 òun ni ẹ̀kọ́ kíkà wa our text Anjola Diaka.
2: Ǹjẹ́ lẹ́yìn ìgbà tí wọ́n jẹun òwúrọ̀ tán Jésù wí fún Simoni Pétérù pé Simoni ọmọ Jona ìwọ fẹ́ mi ju àwọn wọ̀nyí lọ bí ó sì wí fún un pé bẹ́ẹ̀ ni olúwa ìwọ mọ̀ pé mo fẹ́ràn rẹ ó wí fún un pé máa bọ́ àwọn àgùntàn mi ó tún wí fún nígbà kejì pé Simoni ọmọ Jona ìwọ fẹ́ mi bí ó wí fún un pé bẹ́ẹ̀ ni olúwa ìwọ mọ̀ pé mo fẹ́ràn rẹ ó wí fún un pé máa bọ́ àwọn àgùntàn mi ó wí fún un nígbà kẹta pé Simoni ọmọ Jona ìwọ fẹ́ràn mi bí inú Pétérù bàjẹ́ nítorí tí ó wí fún nígbà kẹta pé ìwọ fẹ́ràn mi bí ó sì wí fún pé olúwa ìwọ mọ ohun gbogbo ìwọ mọ̀ pé mo fẹ́ràn rẹ Jésù wí fún pé máa bọ́ àwọn àgùntàn mi.
1: Ọ̀rọ̀ tí ń dun Jésù ló wílẹ̀ mẹ́ta lemọ́lemọ́ nínú orí kan ṣoṣo láàrin ẹsẹ̀ mẹ́ta ọ̀rọ̀ náà wá ka Pétérù láyà ó wípé èéṣe tó ń béèrè àbéèrè tó béèrè bí ṣe bọ́ ọmọ pé mo fẹ́ràn rẹ beloved ni wọ́n pe Pétérù ẹni tí ń sùn láyà olúwa rẹ̀ ṣùgbọ́n Jésù pé tó bá ṣe pé lóòótọ́ lọ fẹ́ràn mi máa bú àwọn àgùntàn mi torí pé ìfẹ́ àwọn àgùntàn mi ṣe pàtàkì n ò sì fẹ́ kí ebi ọpa wọn kí wá ló ń jẹ àgùntàn mo ti ṣàlàyé ìyún dáadáa níjẹjọ torí kí mọ́tò wa padà sẹ́yìn kọ́ mọ́ di pé àsìkò ọ̀dà wa lágara oúnjẹ àgùntàn òun ni ìmọ̀ tí ọlọ́run jẹ́ ká mọ̀ nínú ìwé Jeremiah orí kẹta ẹsẹ̀ kẹẹ̀ẹ́dógún Jeremiah 3:15.
2: Èmi ó sì fún yín lé olùṣọ́ àgùntàn gẹ́gẹ́ bíi ti inú mi tí yóò fi ìmọ̀ àti òye bọ yín.
1: Ìní mo fi sọ pé bẹ́ẹ̀yàn bá jẹ́ olùṣọ́ àgùntàn rere tí ọ̀rọ̀ àgùntàn jẹ lógún ó gbọ́dọ̀ wá oúnjẹ fún àwọn àgùntàn láti máa bú àwọn àgùntàn bí Jésù ṣe sọ lemọ́lemọ́ fún Pétérù ẹni tí í ṣe olùṣọ́ àgùntàn àkọ́kọ́ lẹ́yìn Jésù Kristi. Ó gbọ́dọ̀ wá oúnjẹ fún àgùntàn kọ́ mọ̀ jẹ́ kí bí ọ̀pọ̀ àgùntàn o kágùntàn mọ̀ wá dàbí àwọn àgùntàn tí ò ní olùsọ lúwẹ̀ tí mo ti ṣe bọ́ sẹ́yìn tó ṣe pé ìjẹkújẹ ni wọ́n ń jẹ́ kiri orí àtàn ni wọ́n ń kimú bọ̀ gbogbo èrè eléèrèé ni wọ́n ń kẹnu bọ̀ tí wọ́n bá sọ wọ́n ń gi lórí wọn adá wọ́n ń gi lẹ́sẹ̀ kọ́ mọ̀ wá dà bẹ́ẹ̀ olùsọ àgùntàn rere ó gbọ́dọ̀ mú ní ọ̀kúnkúnnù wípé ìpèsè oúnjẹ fún àwọn àgùntàn ó ṣe kókó kí ló ń jẹ àgùntàn ìmọ̀ àti òye ìmọ̀ àti òye òun ló ń jẹ àgùntàn tágùntàn ó fi sanra tí ó fi bẹ̀rẹ̀ sí ní reproduce tó fi jẹ́ wípé inú olùsọ àgùntàn àgbà tí í ṣe ọlọ́run fúnra rẹ̀ yóò sì máa dùn yọ́mọ̀ kan sára sírú olùsọ àgùntàn báyìí tí ò jẹ́ kí ebi ìmọ̀ àti òye kọ́pa àwọn àgùntàn nígbà tí Jésù ń lọ kẹ́ bá mọ̀ wípé ọ̀rọ̀ ìmọ̀ àti òye tí í sọ́njẹ fún àwọn àgùntàn òun ni heartbeat ọlọ́run torí wípé tí eléyìí bá mẹ́hẹ èròǹgbà tí Jésù fi wáyé fún ìgbàlà ọmọ ènìyàn ǹjẹ́ mọ̀ pé ìjàmbá ọba a sì wá ti ń kíyèsí nísìnyí pé ṣé jàmbá àlè pé jàmbá ń bá ìdí tí Jésù fi wáyé o ṣùgbọ́n ṣé ìjọ ọlọ́run àwọn tá à ń pè lólùsọ àgùntàn lónìí ṣé wọn ò ti máa pè tí a ti fi ìjàmbá bá ìdí ìbáwáyé Jésù torí kí wọ́n ti fi àgùntàn sílẹ̀ wọn ò bọ́ mọ́ o wọ́n fi àgùntàn sílẹ̀ wọn ò tọ́jú mọ́ o wíṣẹ́ ni àwọn kòkò wá ráàyè tí wọ́n wá ń pa àgùntàn jẹ àwọn kòkò tí wọ́n wá ní àwọ̀ àgùntàn àwọn èèyàn tó jẹ́ pé ìkòkò ni wọ́n àgùntàn ni wọ́n wáyé wá pa jẹ tí wọ́n fira wọn pe olùsọ àgùntàn nígbà tí Jésù ń lọ mo ti ń ronú èbó tí mo ti ń ronú Yorùbá tí n bá fi pe the great commission ìyẹn ò ní wípé iṣẹ́ ìránṣẹ́ tá a fi léni lọ́wọ́ ohun tá a fi torí ẹ̀ gbé ni kalẹ̀ lórí tó sì ṣe pàtàkì the great commission tí ọlọ́run fi lé àwọn ọmọ ẹ̀yìn lọ́wọ́ òun ni láti máa bọ́ àwọn àgùntàn láti máa bọ́ àwọn àgùntàn nígbà tí Jésù ń gòkè ọ̀run lọ nǹkan tó wí káyìn fún àwọn ọmọ ẹ̀yìn ni pé ẹ máa bọ́ àwọn àgùntàn bóò ló ṣe wí gan ẹ jẹ́ ká n sọ nínú ìwé Matthew 28:19-20.
2: Nítorí náà ẹ lọ ẹ máa kọ orílẹ̀-èdè gbogbo kí ẹ sì máa baptisi wọn lé orúkọ baba àti ti ní ti ọmọ àti ní ti ẹ̀mí mọ́ kí ẹ máa kọ́ wọn láti máa kíyèsí ohun gbogbo ohunkóhun tí mo ti palẹ̀ àṣẹ fún yín ẹ sì kíyèsí èmi wà pẹ̀lú yín nígbà gbogbo títí tí o fi dé òpin ayé àmì.
1: Nígbà tí mo wí pé oúnjẹ àgùntàn ni ìmọ̀ àti òye tá a bá ń sọ̀rọ̀ nípa ìmọ̀ ẹ̀kọ́ ní bí ìmọ̀ ìmọ̀ ní bí òye jésù wá wípé láti máa fi ìmọ̀ bó àwọn àgùntàn ọ wá fún wọn ní the great commission tí ó tó ṣe fún wọn tí ohun tó commission wọn fún òun ni wípé ẹ máa wá àwọn àgùntàn ká ẹ sì rí wípé ẹ ń bọ àwọn àgùntàn o bóun láì sì bọ wọn Matthew 28:19-20 nítorí náà ẹ lọ ẹ máa kọ orílẹ̀-èdè gbogbo ẹ máa kọ wọn kí wọn lè bá a ní ìmọ̀ kí wọn lè bá a ní òye kí ẹ sì mọ baptisi wọn ní orúkọ bàbá àti ní ti ọmọ àti ní ti ẹ̀mí mímọ́ verse 20 kí ẹ máa kọ wọn láti máa kíyèsí ohun gbogbo ìyún ni pé ẹ máa kọ wọn ó wí lẹ́ẹ̀mejì lemọ́lemọ́ ní verse 19 ẹ nítorí náà ẹ lọ ẹ máa kọ orílẹ̀-èdè gbogbo ní verse 20 kí ẹ máa kọ wọn láti máa kíyèsí ohun gbogbo ohunkóhun tí mo ti pa láṣẹ fún yín ẹ sì kíyèsí èmi wà pẹ̀lú yín nígbà gbogbo títí dé òpin ayé ní tó ṣe pàtàkì nínú ọ̀rọ̀ àsọkàn jésù nígbà tí ó ń kọmíṣàn àwọn olùṣọ́ àgùntàn àwọn olùṣọ́ àgùntàn àwọn ọmọlẹ́yìn jésù ni wípé ẹ lọ ọmọ kọ wọn ẹsẹ̀ kọkàndínlógún nítorí náà ẹ lọ ẹ máa kọ orílẹ̀-èdè gbogbo ẹsẹ̀ ogún kí ẹ máa kọ wọn láti máa kíyèsí ohun gbogbo ìhun ni wípé gbogbo ohunkóhun tí ẹnikẹ́ni bá ń ṣe tí ò bá ti sí ẹ̀kọ́ ẹ̀kọ́ ohun gbogbo tí jésù pa láṣẹ kì í sí ẹ̀kọ́ psychology o kì í sí ẹ̀kọ́ philosophy o kì í sí ẹ̀kọ́ sociology o kì í sí ẹ̀kọ́ science o kì í sí ẹ̀kọ́ spiritism tá a rí ń sìn yín o tí wọ́n gbé wọ chọ́ọ̀chì o ṣùgbọ́n ẹ̀kọ́ ohun tí jésù pa láṣẹ ẹ̀kọ́ ọ̀rọ̀ kristi tó lè mú ìgbòrò bá ìjọba ọ̀run tí a bá ti rí nínú ìjọ kì í ṣe ìjọ ti kristi o kì í ṣe ìjọ ti jésù o kì í ṣe ìjọ ti kristi tá a bá wá wonú sí àwọn apostoli torí mo ti ń wí tipẹ́tipẹ́ wípé iṣẹ́ apostoli ni blueprint plan tí ẹnikẹ́ni tó bá fẹ́ ṣiṣẹ́ ọlọ́run gbọ́dọ̀ gbé láti kọ́ ìjọ ní ìbámu pẹ̀lú blueprint ní ìbámu pẹ̀lú plan tí oníṣẹ́ fi lélẹ̀ bẹ́ẹ̀ bá wá gbé ìṣe àwọn apostoli tẹ́ ẹ bá tẹ̀lé a jẹ́ pé ń tẹ̀ ń ṣe ọ jẹ́ ìṣe ẹ̀mí mímọ́ ìjọ yín jẹ́ ìjọ ẹ̀mí mímọ́ pentecostal ṣùgbọ́n tá a bá ti wá ń tẹ̀ ń ṣe tì nínú ìwé ìṣe àwọn apostoli gbogbo ń tẹ́ ẹ bá ń ṣe pátápátá ìṣekúṣe ni ẹ bá pè ní ṣe wòlíì ẹ bá pè ní ṣe gbá ẹ bá pè ní ṣe ìṣe àwo tí ọ bá ti fẹsẹ̀ múlẹ̀ tí ọ wà ní ìbámu pẹ̀lú plan tí ọlọ́run là sílẹ̀ tí àwọn apostoli là sílẹ̀ a jẹ́ pé ìṣekúṣe ni ẹ já wá wo plan wà tí í ṣe ti ìjọ ẹ já lọ sínú blueprint káwo bí wọn ṣe la ìlànà ìkẹ́kọ̀ọ́ nínú ìjọ ọlọ́run sílẹ̀ ẹ já lọ sínú ìwé ìṣe àwọn apostoli o ìṣe àwọn apostoli orí karùn-ún ẹsẹ̀ ìkejìlélógójì act chapter 5:42.
2: Àti ilé ojoojúmọ́ ní tẹ́ḿpìlì àti ní ilé wọn kò dẹ́kun ìkọ́ni àti láti máa wàásù jésù kristi.
1: Ìyẹn ni wípé tá a bá ń sọ wípé ìjọ tá a bá ń sọ wípé ìjọ ilé ìjọsìn primary purpose tí ọlọ́run fi gbé ìjọ kalẹ̀ òun ni wípé láti máa kọ́ ẹ̀kọ́ níbẹ̀ in other words nítorí ẹ ká máa pe church ni school school of the spirit or spiritual ìmọ̀ bí yàyàn ó dá tó tóbi bá tó pé spiritual school ó tún lè nítumọ̀ bákan ṣùgbọ́n ẹ ti mọ ní tí mo fẹ́ wí ẹ sì mọ ní tí mo ń sọ ilé ẹ̀kọ́ tó ní í ṣe pẹ̀lú ohun ti ẹ̀mí tí ò ní í ṣe pẹ̀lú ijọ́ wo lọ wọbẹ̀ àsìkò wo lábẹ̀rẹ̀ kí ni àwọn ẹ̀kọ́ tá a máa ń kọ́ títí tí ó fi yanrantí tó fi bọ́ sí ìpele míì ìyún ni wípé tí a bá ti wo chọ́ọ̀chì kan tá a bá ti rí i pé kì í ṣe ilé ìwé ilé ẹ̀kọ́ nípa ohun gbogbo tí jésù wí nípa principle ìjọba ọ̀run kì í ṣe chọ́ọ̀chì tí a bá pè ní chọ́ọ̀chì wọ́n pè bẹ́ẹ̀ ni ó kọ tó wu ni là á jẹ́ lẹ́yìn òde kì í ṣe chọ́ọ̀chì tẹ́ ẹ bá níbo lẹ ń lọ tí a bá ní chọ́ọ̀chì ni tá a bá sì ń débẹ̀ ó yẹ kó jẹ́ ilé ẹ̀kọ́ ohun tí jésù fi lélẹ̀ nìyẹn ìpìlẹ̀ tí jésù fi lélẹ̀ nìyẹn ìpìlẹ̀ tí àwọn apostle mọ lé nìyẹn bó bá wá dorí yín tẹ́ ẹ bá fìpìlẹ̀ ti yín lélẹ̀ tí ò jẹ́ tinú ṣe apostoli tí ò jẹ́ tí jésù fi lélẹ̀ ẹ̀yin lẹ mọ ń tẹ̀ ń kọ́ o ẹ lè pè ní chọ́ọ̀chì àmọ́ chọ́ọ̀chì kọ́ nínú ṣe àwọn apostoli inu ese bibeli ta kaun e je atun kale kan si act chapter 5
2: ati li ojojumo ni temple ati ni ile won ko dekun ikoni ati lati waasu Jesu Christi
1: now awon apostle won ni awon ojo ti won fi keko awon ojo wo ojojumo ati ni ojojumo ni temple ati ni ile won ko dekun koni e je akoko fi ko ma si baun ni ojojumo ati ni inu ile ati ni temple won o dekun koni awon ti an ba ko

0: Yes, sir.
1: Hello.
0: Yes, sir. In so kisa. Ẹni kan bẹ ni bade yi to fi ẹkọ bẹrẹ ngba na ni Loyola College to fi de apata la wọn yọ fẹsẹ rin wa ba won be lati wa keko ki lo sele ti o ri be mo e wo number ta pe mi sile yin eto te ba ni te fe so 0805 93 0261 0805 93 0261. Ẹ jẹ́ kí n post studio kẹ́ tó pè mí Angela Dagbodo Jalo.
2: Mo gbàdúrà pé Ọlọ́run fún màmá máa túmọ̀ ọ̀rọ̀ rẹ̀ fún wa. Ó dàbọ̀ Angela Oluwa Thomas òun lorúkọ mi.

0: Silicate Day.
1: Visit us at Mokola Road, Veterinary Bus Stop and Akwata Inside Sanctuary Filling Station. For more inquiries, please call 0707-460-3911.
2: Sidiki Air! Best Masma! Live BB!
3: Ìròyìn yàjò yàjò tàbí ohunkóhun tó bá ń ṣẹlẹ̀ lágbègbè yín tẹ̀ fẹ́ fi tó wà létí ẹ pé sójú òpó yìí 0704-700-4949 0704-700-4949 bí ẹ bá rí nǹkan ẹ̀rí dájú pé ẹ sọ kí àyíká wa lè wà lálàáfíà ojúṣe gbogbo wa ni.
4: Dreaming of your own land, your future home, or want a treasured investment asset? Soft Sands Property presents you a lifetime opportunity on Orange Estate, Ologweru area in Edo for just 3 million naira prime location, secure and ready to build. Also, Mango Estate along Lifeford International School, Akufo in Ibadan for only 2 million naira. Affordable plots perfect for your family. And now, launching something special. Apple Estate, luxury living at its best. Just 4 million naira, top class value. It's located at Aboloke Village, Ayegun area off Olojuoro Road, Ibadan. Flexible payment, easy in 6 months. No stress, no wahala. Spread it out, pay small small. Own your land fast. We deliver title, we deliver peace. Two great estates already selling fast. One brand new premium option just arrived. 3 million, 2 million, 4 million naira. Your dream starts here. Don't wait too long. Secure your plot. Call us now. Soft Sands Property, created to house the world. Call or WhatsApp 0916-461-5000 or 0911-555-0055. Today, Soft Sands Property, your land, your legacy.
5: Èyí la fi ń kí gbogbo àwọn èèyàn wa tán wà lórí ìjòkó. Àkókò ti tó láti gé àkàrà òyìnbó fún ìgbéyàwó tòní.
6: Ètò ìgbéyàwó láyé.
7: Ẹ jọ̀wọ́, ẹ dúró lọ́jà rẹ̀.
8: Kí ló ṣẹlẹ̀?
7: Kí wọ́n tó so wá pọ̀. Ǹjẹ́ o rántí pé o ṣẹlẹ̀ rí tẹlifíṣàn fún mi? Fìríìjì kọ́ ẹ̀rọ ọ̀fọ́ṣọ́. Kí iṣẹ́ ilé wa máa fọwọ́ fọṣọ ńlẹ̀ ní 2026.
5: Ní tòótọ́.
7: Kájà sọ pé o ti rẹ̀ wọ́n àbí?
5: Ta ló ti ẹ̀ sọ pé mo gbọ́dọ̀ ra gbogbo àwọn nǹkan yìí lẹ́ẹ̀kan ṣo níbi tí CDK wà?
9: Ìwọ ló tún jẹ́ CDK báyìí.
5: Bẹ́ẹ̀ ni o, CDK. Ẹ lè ra fìríìjì yín, ẹ̀rọ ìfọṣọ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ.
7: Ká kúkú wá gbà pé gbogbo àwọn nǹkan wọ̀nyí ti wà nínú ilé rẹ lọ́wọ́lọ́wọ́ bá ti ń sọ̀rọ̀ yìí àbí?
5: Láti oṣù tó kọjá ni mo ti ra wọn.
7: Olùṣọ́ àgùntàn, ẹ so wá pọ̀.
5: Pẹ̀lú CDK, o lè ra fóònù, tẹlifíṣàn, ẹ̀rọ amúnáwá tó ń lo agbára ìtànsán-òòrùn, àga àti ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan mìíràn. Sanwó díẹ̀ díẹ̀ láìsí èlé owó lórí ọjà tó bá lọ́dọ̀ wa. Download CDK lórí Play Store àti Apple Store.
1: Ọ́fíìsì wa wà ní Mokola Road ní Veterinary Bus Stop àti Àpáta. Ẹ lè pè wá sórí 0707-460-3911.
10: CDK, sọ díẹ̀ díẹ̀, gbẹ̀gbẹ̀ ayé ìrọ̀rùn.
11: Stay tuned to 32 FM 94.9.

ẹni bá sìn lẹ́mí àti lótìtọ́ ṣé kò wá ti dájú wípé yóò rí iyè níbẹ̀ psalm 106 ó ní ẹni tí ó bá ń ṣe ẹ̀tàn kì yóò gbé inú ilé mi ẹni tó bá ń ṣèké kì yóò dúró ní iwájú mi o

ẹni tó gí aṣẹ́gun nínú rẹ̀ ṣó mọ̀ ọ́n ṣá. Dáadáadáadú. Torí ń tẹ̀yàn bá mọ̀ ní fi.

mọ̀ pé lọ́sẹ̀ yìí lágbára ọlọ́run ọlọ́run ó gba ọ̀rọ̀ èmi àti yín rò yóò mú wa kúrò ní ìṣẹ́ àti òṣì torí pé a ti sá lọ́gbẹ́ nítorí ìrékọjá wa ìnà àlàáfíà wa ń bẹ lára rẹ̀ nípa ìná rẹ̀ la fi mú wa lára dá gbogbo táyé fi ń pẹ̀ gan wa tí wọ́n fi fi ìgbàgbọ́ wa bú wa yẹn bí ọlọ́run ti wà tí ẹ̀mí rẹ̀ sì ń mẹ́ yóò pa ẹ̀gàn náà rẹ̀ yóò sì mú ìgbàgbọ́ wa níyì lójú àwọn aláìgbàgbọ́ ọlọ́run gbọ́rọ̀ tèmi ro ẹ̀yin náà ń kọ́ yóò gbà tèyín náà rò.

orí ètò tá a pè ní orin ìgbani náà la ṣe wá. Ní ìkànnì 32FM 949 fẹ̀yìn ẹ̀. Laughter House Premier Hill náà láwa ní Mọ́kànlá Ìbàdàn pẹ̀lú ọmọ yín Wọlé Fakoredé tó ń tòlùkú ẹ̀ Olúyẹn Lọlá ọmọ Ọlágbẹ̀rọ. Ara ẹgbẹ́ ká jùmọ̀ jùmọ̀ gbé orúkọ ńlá ti Jésù Olúwa.

bọ́ ba ti wò óyè óyè ni o tilétilé rẹ onípò ni àpáta ìgbàlà rẹ ibi ìsádi rẹ olùtùnú rẹ aláàbò lórí ilẹ̀ goshenì sì kọ́ lórí ilẹ̀ nàìjíríà yìí.

Jésù sókè ta ni wọ́n ń gbé sókè ṣé kì í ṣóǹgbé ò ń gbé sókè lójú ọmọ aráyé ṣùgbọ́n ní kọ̀rọ̀ ọ̀tọ̀ ni tó ń gbé sókè o wọ́n kàn fẹ́ kó o gbà yí pé ìwọ́ tó o gbé sókè tó o sì rí ìpọ́njú èyí kì í ṣe òpin o ò sì lè dìde o wọ́n gbà yè fún sátánì láti.

ẹni tó bá èèyàn bá ń tẹ̀lé náà ní fi ní mọ̀nà o ẹ ṣe kì í kiri àsárelé wọ́n ní ogún ẹlẹ́sìn ọgbọ̀n ẹlẹ́sẹ̀ àádọ́ta mìnígọ́ ibi tí àárọ̀ bá mórílé bẹ́ẹ̀ náà ni rúre ọ tẹ̀lé o wípé o oyin lọlá sẹ́mi lọ tẹ̀lé tẹ̀lé mi àbá ti parí ètò mọ́pọ̀ wọ̀nú.

yóò ṣe ọjọ́ òbí rẹ̀ ní ọjọ́ mẹ́jọ òní adẹnìkẹ́ tọlọ́run lékè ọmọ wọn ní ìlú kìrun àgùnbí onílẹ̀ òbí tó bá lo ogún ọdún igba ọdún láyé ení ni kó fi ṣe many happy returns of the day god bless you títí ọjọ́ mẹ́jọ táwa àti yóò tún pàdé ire lojú owó rí o ire láàmọ̀ rí lágbára ọlọ́run ọba lórúkọ engineer wa mo kìyàn ẹlẹ́bẹ̀rún o ó dìjọ́ mẹ́jọ thank you so much

ìràwọ̀ kan yọ ọ́mì lútìtì ìràwọ̀ ọ̀sán tóhun dàgbàlagbà pẹ́jú sí àfin gorí òkè ó hàn kẹtẹkẹtẹ ìkànnì dadi two fm gbòṣù ó lé téńté ọba láàrin àwọn ọkùnrin dadi two fm 94.9 ìkànnì adẹ́rìn kò sónú òkè téńté premier mọ́kànlá ìlú ìbàdàn láti ń sun dídùn dídùn fọmọ aráyé ibùdó ayọ̀ àtorísun ìdùnnú ni dadi two fm ìròyìn àsìkò tí ò lẹ́jà ń bá kan nínú eré ìdárayá lẹ́sẹ̀ kúkú àti káàkiri àgbáyé ṣebíṣe wa ni agbádùnú ètò tó ń pàrònú rẹ kájà fẹ́ tọ́ ọmọnìyàn kásì gbẹ̀ni afẹ́rẹ́ jẹ lọ́wọ́ arẹ́ nìjẹ ẹnu kọ́ tètè bọ̀ọ̀lì kọ́ ìkànnì 32 fm ń dòṣùpá àràn káyé 94.9 lọ́ba àwọn ọk

0: kí ọpẹ òní wọwé láíláí ní ìkànnì ìfẹyín ẹ a ò ní yẹ dùn yín nínú nígbà gbogbo àbẹ ẹ mọ ni ó pọ kòkò kẹ ó pọ
1: ó ṣe ọlọrun mi ó pọ ó pọ ó pọ
0: 32 FM 94.9 à ń fẹ̀rí gba gbogbo ayé.
2: 32 FM 94.9 Aye, Jireko Soko is my name.
3: Show me your 32.
4: Ah, ẹgbẹ́.
5: Ah, ibo lo lo.
4: Mo fẹ́ sáré débi bẹ́ẹ̀dì ọmọ ìyá mi kan ni.
5: Débi náà wọlé kí n change ká jọ ṣe lọ.
4: Àmọ́ bọ̀dá o mọ̀ pé tí ò ní mọ́tò ò lè wọ ọbẹ̀ yẹn ni. Mọ́tò kan fẹ́yàn kan ni.
5: Ok, ẹyin tẹ ní ká ni.
4: Ẹ nàá.
5: Ayé mo lè ká o.
4: Kò ní túmọ̀.
5: Ṣèbọ́ náà wájú bẹ́ẹ̀ ló ń lọ.
4: Ọ̀nà wájú náà ni mo ń lọ.
5: Dọ́ọ̀pù mi wájú.
4: Ó yà wọlé.
5: Ó yà náà.

0: ọmọ tó fà wà nù síìtì yìí náà.
1: So like ẹ ni.
0: Mo like ẹ.
1: Sebo Musẹ.
0: Ba Musẹ.
1: Oya, abẹ Musẹ. Hello, fine girl. Ọ̀gá mi fẹ́ rí ẹ lẹ́yìn.
0: Báwo ni ọmọ ẹlẹ́lẹ̀?
2: Hi.
0: So sweet yìí ni wọn náà ń gbé.
2: Yes, yes.
0: Open, ẹni kàyé o.
1: Ẹ máa bọ̀ níwájú.
3: Everything okay?
1: Má wọrí ń tiẹ̀. Ọ̀gá, ẹ jẹjẹ rin.
0: Kí ló ṣẹlẹ̀?
1: Ọlọ́gbẹ ni epo ti tanu mọ́tò.
0: Èmi gan kò sọ wọn kan lọ́wọ́ mi o. Fúkẹ́ tó wà lọ́wọ́ mi o ni mo fẹ́ fi jẹun alẹ́ yìí sì lè fílẹ̀.
1: Mo wọ ìjà lọ́ngbà.
0: Bẹ́tà o.
1: Ọ̀gá.
0: Kí ló ṣẹlẹ̀?
1: Ó dàbí pé polo tán lẹ́ẹ̀kan yẹn o. A máa ní ìdí káàṣì túkẹ́ ọwọ́ yín káṣẹ̀ ọ̀kọ́ fi hàn rí poná. Fáńgẹ̀ gbà lọ́wọ́ wọn. So kò take care ṣùgbọ́n.
2: All right, sir.
0: Bá a gbé báàgì ẹ̀ wọlé náà. Ẹja ń bá kàn.
1: Ọ̀gbẹ́ni ẹja lélẹ̀ o, ni ló yọ bọ́rọ̀. Ó dàbí pé ọmọ yẹn ti ní fílẹ̀nsì pé mi mo ni mọ́tò, so èmi ló ń fọ́ fún. Kódà gan ó ti fún mi nọ́mbẹ̀ gan, ó ní kí n dá wá. Wọ́n wọ̀ rí o, bàbá wọn náà wọ ọmọ mi.
0: Kò sí wàhálà.
1: Ọ̀gá epo mọ̀tò ti tánu mọ́tò.
0: Ṣé kó bá tánu mọ́tò kó lọ rí epo sí?
1: Ṣé máa ṣe transfer àti ẹ̀ta bá délé epo ni?
0: Kò ní ìdí pé mo ṣe transfer àti hàn. Kókó wá gba báǹkì mi kó lọ́gìn ẹ.
4: This kit was performed by Esho Fada.
5: 32 FM 94.9.

0: dale o leyin ti blessing pa dale nkan kan sele aye toto aye akamara ki lo sele si blessing gbugbo e le lanfani ati gbo loni ni koni dola e ku kale eka abo pada on so fun pe blessing dele nkan kan sele ati joko dinira ati naro dinira ati bere o se se koda lo ba di pe bi o se ga gbigbe ni ha iru ewo re ye abiamo o mo se di pe an ko mo re won lo le ewo san to loko suba gbogbo gbianju won pabo loja si o ha iru ki leleyi ngbo pe lenikan so fun pe pelu gbogbo nti won ko tan ra bo te je pe looto e ri owo ra tori pe omo eyan la kan ni nilu abuja won gbe ko nbe won ni ki won o gbe lo le ijosin won to bere eh abemere ni abi elegbe kan ni abi kini kan ni ki won se gba ki won sawo ibi ti an to gbe lo kuni koko ibe leni kan to wa jagbalagba nbe to je bi olori eleyun lo wa wo sakun oro wi pe aye ta mo wa yi aye eyin gade mo ni orisirisi ona ni a ti n toro omo elomi atoro omo lowo osa elomi ani nkan kan to je ti dile te pe bi oba ti yanju e adua re o le tete gba sakun to nwo e ba fese leto o ibe ni a ti a ronu kan baba oloye ewe nje adubi agbe fagori ite wi pe ilu ibadan lo wa o si so je magaji ile oluoje eyan nla to loko ti o beru oko ni orisirisi opolopo nkan bayi na ni a ti ba debe tolorun gbadua re e se je ka won kokoko ti e pe na pa won ba ti e gbe lo se ibukuku ti saye daro won ke si oloye ewe nje adubi agbe fagori ite bayi ka sa bayi ka wodi ngbo ni amon fe gbe wa oni bo ni tin se bayi ni se bayi ni se ngba ti o salaye tan baba ni e je ka won o bere lowo fa ki lo ko re ki lo ko ye won bere won si so nti won o se gbogbo etutu ti won o se pata won so ye ti ona won ibe ni a ti bere yi pe gba wo ni ka won o wa baba ni kopo dada ko won o foju kan o tori pe ko si bi ti afefe yi fe de ti afefe oni fe ko mo kan gi oko la koda ko je lu ebo lo wa bategun adua ati gbogbo ntan ba se to ba ti re ba piri lolongoji nti se yo fi lorun lele won sa de yin owo awon eleyun won fowo ranse si an ibi ti baba ti bere re o awon etutu lori sirisi ti alawon o se bi an ti se e ti won o gbe lo diesu atadua re pete ti won se be ni an ya gbogbo re sori aworan fanran video won si send e seni to gbe se fun won eleyin un wo leyin to wo adua to se re eje ajo gbo
1: e si gan ni sa be ni mo ri gbogbo awon ko ye e se olorun a ma fun ise o ron ni pada leyin yo e se gan ni mo dupe o emi na le send e sa won ti won ise e se gan ni mo dupe o olorun a ma fun ise o
0: lẹ́yìn tí a jọ sọ̀rọ̀ tán tí bàbá yìí ṣàdúà ẹ̀wẹ́jì àdùbí bàbá ní kí wọ́n mọ̀kàn balẹ̀ wípé àlátọ́mọ ń bá lámọ́júmọ́ yóò rí oríṣiríṣi nígbà tí afẹ́fẹ́ ètùtù bá kàn eléyìí náà rí fídíò bó ṣe sẹ́ndì ẹ̀ sí ọmọ níbi tọ́wà rè é gbogbo àdúà tí wọ́n ṣe wọ́n ní kọ́mọ ọmọ sàmí bọ́mọ ti ń gbọ́ lòun náà ń sàmí kí lèwo tó mọ́ ọmọ yìí lálá wọ́n lọ sọ pé òun rí ìyá kan tó gbé epo pupa wá pé kóun mú epo pupa wọ́n sì gbé fáànù ti ní ọ̀dọ̀ tí ń fẹ́ síhun àjẹ́ wípé àdúrà ti gba o kí lilẹ̀ ọmọ sí ọmọ tí ò lè dìde ọ bẹ̀rẹ̀ sí dìde ọmọ tí ò lè jẹun ọ bẹ̀rẹ̀ sí jẹun ọmọ tí ò lè de èé ṣègbọ̀nsẹ̀ ọ bẹ̀rẹ̀ sí lọ jẹ́jẹ̀jẹ́ ó ní bọ́mọ yìí ṣe kí fóònù mọ́lẹ̀ rèé o tó pè wọ́n wípé gbogbo ohun tóun ò lè ṣe tẹ́lẹ̀ ó ti ṣe o ọ̀rọ̀ rèé lẹ́nu bàbá tí ọ bẹ ewé ń jẹ́ àdùbí ń ṣe ẹ tún gbọ́n tí wọ́n sọ lẹ́lẹ́ẹ̀kejì
1: ẹ ṣe gan ni mo dúpẹ́ o inú mi dùn gan torí ọmọbìnrin tí ó ṣe kinní náà ó ní òun lálàá lójú aláhùn òun rí tí wọ́n gbé kókó pa wá fóun pé wọ́n tún gbé fáànù sí pé fáànù wá ń fẹ́ sóun wọ́n gbé kókó pa wọ́n fóun lé kókó pa mọ̀ pé fáànù wá ń fẹ́ sóun wọ́n á wò pé èmi ò jẹ́ mọ túmọ̀ ẹ̀ bẹ́ẹ̀ níwọ̀n bá òye tèmi wọ́n á wò pé ó dàbí pé wọ́n fún un lẹ́rọ̀ nìyẹn àní wọ́n tẹ́ fa fi ìtura tì í ó ní bó ń ṣe jí báyìí lọ ara ń dẹ̀ fẹ́rẹ̀ pé yá ihò ń jẹun lọ́wọ́ ń sìn ní ló sọ ẹ ṣe gan ni mo dúpẹ́ o ọlọ́run tó ti fún yín ṣe á padà máa fún yín ṣe ọlọ́run ní dójútì lórúkọ jésù ọlọ́run ní dójútì o ẹ ṣe gan ni o.
0: ìròyìn ayọ̀ òní ẹ sọ fún bàbá ewé ń jẹ́ tinú bàbá náà sì ń dùn wípé Olorun

àwọn èèyàn ní nígbà tó wá bẹ̀rẹ̀ ètò ó ní orin kan tó yẹ kó lù fún wa tó lù fún wa mo ní orin kan tó lù fún yín ẹ̀yin náà ẹ̀rọ pé n ta kórí ọ̀pọ̀ ni ọkẹ́ sórí yìí ni ọ̀dà náà gbẹ̀rẹ̀.

0: Sokotomiro.
1: Sugbegbe.
0: Orúkọ yẹn ni mo ti sọ̀rọ̀.
1: Hello Milamu.
0: Eo.
2: Hello Milamu orúkọ yẹn ni.
1: Ẹ kú ètò.
0: Orúkọ
1: yẹn ni Abdullahi Adenun láti orúkọ àgbègbè.
0: Hello Milamu.
2: Hello Milamu lẹ fi parí ẹ.
1: Ẹgbọ́n tí mo sọ fún yín mo tó ń kí Hello Milamu ni.
2: Okay, ẹṣẹ.
1: Ètò yín tẹ bá tá a bá ti ń gbọ́ báyìí. Agbègbè pa ẹ àrùn lulú.
2: Ẹ máa lo tonic.
1: Ayé yóò sì ní ìbàjẹ́.
2: Àmì àmì.
1: Ẹ máa gòkè ni.
2: Àmì àmì.
1: Hello Milamu. Mo kàn fẹ́ kẹsẹ̀ ẹ̀kú kan fún mi. Ìyàwó yín mo kàn fẹ́ kí nǹkan ìyá lò láàrin ọ̀sẹ̀ kan. Bẹ́ẹ̀ni dé fún mi.
0: Kẹ ìyá kẹmi lò láàrin ọ̀sẹ̀ kan. Ṣé o ṣe gbọ́ létí? Ṣé ẹ gbọ́ rí? Pé èyàn máa yẹ
1: ìyàwó lò. Àwọn olè bẹ̀rẹ̀ láti ìsìn lọ.
0: Lóyèwò lọkùnrin yóò.
1: Kò ní kí ọ̀sẹ̀ lẹ̀ rí.
0: Ẹ fẹ́ yá kẹmi lọ́sẹ̀ kan.
1: Adikemi.
2: Yes.
1: Adikemi.
2: Yes.
1: Okay.
2: Do you have one trillion?
1: Don't worry.
2: She can send account number.
1: One trillion. So
0: one
1: that
2: one.
0: O ti mo pati o da one.
2: Okay.
0: Awa ri egbe yemi, ode yemi omo kure.
2: Omo merin lan korin.
0: Bawo si mo ko merin dutuko wa lale.
2: Merin ni. Pupa dudu yellow green.
0: Ogbe ni ode yemi omo kure. Won ko fun lo si bitu.
2: Won ko fun won ko mo.
0: To ba de mo pati do Sunday bayi, o mo gbo pelu obirin ni.
2: Obirin merin.
0: Oladele Taiwo Odawadi. Secretary Fulayo Basiru ouna mokure kan dani.
2: O mokure kan.
0: Be ni won wa pati. Be ba ti mo pati ni mo sausi yi e suri ni lale yo. Ki mo wi yin.
2: E ti ra opo oja.
0: E
2: ti ra opo oja lale. Orire to po ni o.
0: E je se kini egba.
3: Oja tolo won ba ti fere

0: ọ̀rọ̀ tẹ́ ń sọ ẹ wo ọ̀rọ̀ àwọn ìjọba fa àwọn mẹ̀kúnnù wọ́n kàn fìyà jẹ wa
1: yìí
0: láti jọ tí wọ́n ti búra fún president wa tó tọ́ kú ti lọ wọ́n láàrin kò ní 1500 a nírọ̀ ni ìgbà náà 500 ni o ẹ wá láti ìgbà náà dì sí orí ń ta wa ọmọ nàìjíríà president wo ìdòwò bá wa nǹkan ti sí kéèkéè ní báráàyè alómìnàmù ẹ sọ mí sí ní òyìnbó ilé ìsúmi
1: ẹ lọ máa di báàgì yín
2: máa di ẹrù ẹ lọlá máa bọ lọ débò lọlá
0: mọ bẹẹ lọ ní òyìnbó ẹ sàánú mi
2: ìyá
0: ń jẹ wá ní nàìjíríà
1: ẹ wò mo ń lọ lọsẹ tó ń bọ ẹjọ
0: alómìnàmù ṣe wá rí ìjọba wa president wa wọn tó wà ń kó fáwọn gómìnà wọ́n ti mẹ̀kún ò ní ṣe kankan sí ìlú wọn ò ní fún alówó àwa mẹ̀kúnnú lówó kí ló dé tí a fi yọ owó ìrànwọ́ gan-an tó kó fi ń wọ́n ẹ bá wa bí wọ́n léèrè ìyá ń jẹ wá nàìjíríà buhari láyé buhari amọye tá à ń repo láyé yàràdú amọye tá à ń repo láyé ọbásanjọ amọye tá à ń repo a lè tinubu lórí ẹ̀ báyìí epo di 1400 àwọn kan tà ní wa ẹ̀bùn ní amúlùkù lọ́dọ̀ wa ní ọ̀sẹ̀ ní àwọn kan tà ní 1450
1: ẹ̀yìn lọ́kàn báyìí náà rẹ̀
2: dìbò ẹ̀yìn lọ́kàn
1: ló ti
0: kàn mí ìkankú kan náà ti kàn wá
1: ìṣó ní ìṣó ìṣù bẹ́ẹ̀ lọ́dọ̀ kan.

0: ọlọ́ìgbé wo ìgbọ́ rédíò.
1: ẹyẹ gúnlógún tí wọ́n sara wọn jọ ń pa lórí kankan kan tá làwọn àkàlàmọ̀kò sára wọn jọ sì máa ń yọ gẹ̀gẹ́ ọ̀rọ̀.
0: àwọn ìdè bá gbé rédíò ẹ bá wa sọ fún wọn àárín yín sí wọn ẹ sọ pé alóbi lámù ní jẹ́ǹsì yìí ọ̀dà.
2: wọ́n sì ń gbọ́ rédíò wọ́n ń gbọ́ ìdí tí wọ́n mọ sọ pé wọ́n ń gbọ́ rédíò rèé ọ̀gá wa kan sọlájà kan ní tó bá fẹ́ mọ̀ pé àwọn ìjọba ń gbọ́ rédíò bú wọn. Mọ̀n bá ti ní pè ọ́ mọ̀n bá ti ní wọ ọkàn.
0: Àwọn ò lè bú wọn.
2: Wọ́n ní ẹ̀rọ kò lè fi mọ̀ pọ̀ ń gbọ́ rédíò ni. Wọ́n ń gbọ́ rédíò.
0: Ẹ gbàwé ẹ̀rọ wa. Ń gbọ́ rédíò. Ìkọ̀ rọrùn.

0: orí padà kún àwọn abọ́níṣẹ́ dì kún àwọn ikú wẹ́rẹ́wẹ́rẹ́ ara wa tún ń ja wo ara wa lájẹlu àníta làwọn
1: èèyàn. Mi ò lóná nẹ́pà mọ́ tèmi náà ẹ lọ já iná mi ẹ dákun tó lọ nẹ́pà
2: ò lóná ọbì kan náà.
1: Ẹyin mo nẹ́pà tẹ wà ní wákàtí ayé tàbí ti ìmọ̀lẹ́ tó wà náà ẹ wá já lọ́lẹ́ mi.
2: Ẹ lọ já náà ilé alómi lábú.
1: Ẹ wá já ìfẹ́ mọ́. Prepare ni o bàbá gbèsè ni ìfẹ́ mọ́. O wa finale lokoso
2: tori pe araye lokuka ina
1: araye lokuka araye
2: araye lo washing machine
1: araye lo fubi ni we ani mo ra card ni nke bi ijerin 10,000 o ti tan
2: o atan
1: ni jerin ti ye oni
2: e se be n gbadun re se ma mu na
1: ife mo ife
2: ani e ma
1: prepare ni ye wa yo
2: e ma
0: ati ta le

0: ẹgbàdé sáyidi ni ọdí fọ ní rẹsikọs pẹlú ogoti ọlọrun october 4 ni o
1: ó
0: bọ
1: ó
0: ní orúkọ ní 32 FM 94.9 ẹgbà pé ní ọjọ́ náà ẹ bá ti padà lóbi náà báyìí bọ̀ lọ́wọ́ kọ gba 20,000 tí bá fún yín kọkọrọ mọ́tò máa bìrì lọ báyìí.
1: Kọkọrọ tuntun ni.
0: Ẹ̀ẹ́dẹ́ kọkọrọ tuntun kọkọrọ tuntun náà ní fún wa. Àbọ̀dápadà dá dápadà wọlé.

0: Sokotobiru. Okay. That one is busy more like me.
1: Sokotobiru.
0: That's all wrong. Like many things that be there. Like my network will already do that. Mọ̀tọ̀ fún ilẹ̀ kẹ́bọ̀ ní pé mọ̀ ti fún ilé ọ̀ṣkú ti pẹ́ bàbá fún ilé ọ̀ṣkú àwọn pàtí tàà mọ̀ láyé ìgbà láyé ìjọ àwọn orí tàà mọ̀ ń lò bẹ́ẹ̀ rí àwọn orí tàà mọ̀ ń lò bẹ́ẹ̀ bẹ́ẹ̀ fún yíyí sí ìbáyìí ẹ̀rẹ́ ti pé àwọn pàtí yẹn àwọn pè ní disco disco ìwọ́n tàbí lọ disco ti ẹ̀ bọ̀ ẹ̀jẹ̀ pé iná rẹ́ẹ̀dì rẹ́ẹ̀dì ni ìwọ́n ti ẹ̀ lọ disco iná rẹ́ẹ̀dì ni náà àwọn aláyé 70 àwọn ni lè sọ pẹ̀ dáadáa. Ọ̀rọ̀ ìṣẹ́ ń gbìyànjú. Sokoto Biro.
2: Súgbẹ̀gbẹ̀.
0: Orúkọ yàtọ̀ bẹ̀rẹ̀ sọ̀rọ̀.
2: Abdulrasheed Aliasi Ogba Suru láti Àpùrọ̀.
0: Ok, ọyọ dájú tó.
2: Sokoto Biro.
0: Súgbẹ̀gbẹ̀.
2: Hello.
0: À ń dayé lóhùn.
2: Èmi àti Gbèsè Agbájúmọ̀ wà lẹ́yìn
1: ìsàbàyí. Mo ti fún yín lóúnjẹ, ẹ fẹ́ jẹ lẹ́ẹ̀kì, ẹ fẹ́ jẹun, ẹ fẹ́ jẹ gbogbo oúnjẹ wa.
0: Wọ́n sì ti kọ́ bọ̀
2: tí mo mọ̀. Ẹ ti o sì tún kúrọ́ lójú
1: tòótọ́ lójú. Mo ti gbóúnjẹ wa, mo ti fún yín lóúnjẹ. Ẹran kàndùkàndù méjì mo gbé sórí oúnjẹ.
2: Ẹran kàndùkàndù méjì, a fẹ́ sí, mo fẹ́ dọ́sìn kan.
1: Èló lẹ́ fi lé.
2: Àmàlà dọ́sìn kan.
1: Èló lẹ́ fi lóde. Èló lẹ́ fi lóde.
2: Ọ̀rẹ́ mi ni Amtati.
1: Ẹ wà ní fa olóde lówó.
0: Wọ́n á ní kí wàá
2: lọ. Màá fún wàásù.
0: Màá wáyé torí.
1: Wàásù.
0: Mo wáyé torí àbólè ni. Àbólè ni yìí ni. Mo wáyé torí yìí ni. Ẹ jẹ́ lọ sí disco náà ni disco ayé jọ. Bo ni ẹ̀ mú bá fún yín o. Bọ́dọ̀ náà ṣẹ́gbàá.

0: ọmọ jàrí ní ìjọbi àjùsẹ̀ wọn.
1: Ako mẹjọ wa pé.
0: Ẹ̀yin fọwọ́ kọ̀ọ̀kì àtakò àtàlẹ́. Ẹgbẹ́ kan. Ẹ̀yin fọwọ́ kẹ̀lé ọ̀tàkò ọ̀tàlẹ́.

0: bẹ́ẹ̀ bá gbádùn wa ní tòní lágbára lọ́wọ́ ọlọ́run ẹ̀tújá pàdé lọ́sẹ̀ tó ń bọ̀ ọ́ lágbára lọ́wọ́ ọlọ́run ayọ̀ àti àlàáfíà ni mo fi gbogbo yín sí lónìí ayọ̀ àti àlàáfíà náà lábá yín lọ́sẹ̀ tó ń bọ̀ lágbára lọ́wọ́ ọlọ́run orúkọ mi ò yípadà olúwa kẹmi yasaladin náà ni ọmọ wọn lóhùn jẹ kí mùgbọn ọmọ múlami igi ojúṣe ìyẹ ọtúnba ni mí o ọmọ ẹlẹwo okùn ọmọ ẹlẹwo wọyí tí mo wá ń ṣayawọ nílùú èjìgbò nílé olóró gangan mùkìyín mo lòyìn lọgọ ẹnu o dàbọ ó tún di lọsẹ tó.
1: ọmọ ní wo ni wo kẹkẹ.
0: Ondo.
1: Ondo.
0: Yẹ.
1: Ondo sọ ma fún mi ni Ondo.
0: O-D-O.
1: O-N-D-O.
0: Ẹ̀yin lẹ́mọ̀.
1: Ọ̀rẹ́ yẹn.
0: Hmm?
1: Ni.

kẹ́mìtìrì ilé ọkọ tiẹ̀ báyìí ó kèmí nìkan. Ṣé ẹ bá dún ètò dáadáa ẹ jápàdé níjọ túnṣe ò lórí ètò ẹ̀wọ̀n òjò lé. Àbọ̀wọ̀ tẹ bá yàn jẹ tí ẹ yàn jẹ tẹ ọ lẹ́tọ̀ tọ̀tọ̀ fẹ́ gbẹ̀tọ̀ rẹ bá bò ní aago mẹ́ta jọ túnṣe wá pàdé mi ẹ̀tọ́ rẹ o yọ tí ọ̀dọ́ padà pẹ̀lú ògùn ti ọlọ́run. Ẹ̀yin dájọ́ láde hùn pé ẹ sanwó olówó tó wà lọ́wọ́ yìí mo retí yín o mo retí yín o. Pẹ̀lú ògùn ti ọlọ́run àwọn alábọ̀wọ̀ àyín náà lẹ́mọ̀ bá. Ẹ lọ́ ti fa sọ́bọ́dá tún ìdàgìrì òtútù àti ẹ̀fọn a ní sáìsàn. Orúkọ tẹ̀mí gẹ́gẹ́ ní Akeem Hamza àti ọmọ olóòjẹ́ boko méjì ọmọkùnrin gẹ́gẹ́ ní tíye mẹ́tu ẹ̀lábókò tíṣẹ́ ọmọ ọdún ẹ̀gẹ́ láyé fàbàdà. A pàdé jọ́ mẹ́jọ lórí ètò kásùn láyọ̀ sùn àmọ́ ẹ̀wọ̀n ọjọ́ lé o tí bá yọ̀ jẹ lọ́nà kọ̀nà pin nọ́mbà mi o ó dàrọ̀.

ìràwọ̀ kan yọ ọ́mì lútìtì ìràwọ̀ ọ̀sán tóun dàgbàlagbà pẹ́jú sí àfin gorí òkè ó hàn kẹtẹkẹtẹ ìkànnì dáti tú fm gbòṣù ó lé téńté ọba láàrin àwọn ọkànnì dáti tú fm 94.9 ìkànnì adẹ́rìn kò sónú òkè téńté premier mọ́kànlá ìlú ìbàdàn láti ń sun dídùn dídùn fọmọ aráyé ibùdó ayọ̀ àtorísun ìdùnnú ni 32 fm ìròyìn àsìkò tí ò lẹ́jà ń bá kan nínú eré ìdárayá lẹ́sẹ̀ kúkú àti káàkiri àgbáyé ṣebíṣẹ́ wa ni agbádùnú ètò tó ń pàrònú rẹ kájà fẹ́ tọ́ ọmọnìyàn ká sì gbẹ̀ni afẹ́rẹ́ jẹ lọ́wọ́ arẹ nìjẹ tẹnu kọ́ tètè bọ̀ọ̀lì kọ́ ìkànnì 32 fm lóṣùpá àràn káyé 94.9 lọ bá wọn.

0: ẹjẹrẹrin lórí àwọn tó ń bá ayé mi jàgbọ́ ẹ fún mi lẹ́rìn lórí.
1: Wọ́n na owó ẹ̀ sọ pé ìbùkún tí mo ti sọnù olóore tí mo ti sọnù aláàánú tí mo ti sọnù láti January ẹ padà wá wọ́n máa kígbe sókè àwọn eré tí mo sọnù opportunity tí mo sọnù láti January padà wá oyá oyá oyá.
2: Mo ti ba yan yo ti mama yan ma ko kon pe mi na ma ko so mo ti wa dele lojo yin pari to pari ni last year ko mo na pe wa pe mi o nu ale se ready fun lodun yo mo ni olorun to ti a se ni maluma won olorun a se bi ko bi ogo fun olorun December 14 a se wedding date
3: eyin atoko
2: be pe mi
3: eh ti se wedding tele
2: oko wa se wedding
3: iya bọ́ọ̀lù ẹsẹ̀ ìjọ
2: ẹjọ́ ẹni lọ́jọ́
3: ẹjọ́ gan ẹjọ́ gidi
2: lọ́jọ́ ayọ̀ ẹjọ́
3: ẹjọ́ kan
2: ẹjọ́ ayọ̀
3: congratulations ẹ̀dẹ̀ tí bí gbogbo ọmọ tán
2: a ti bí mọ tán
3: gbogbo ẹ̀yìn tẹ́ ẹ ṣayẹyẹ rí ẹ máa ṣayẹyẹ
2: àmì jésù.
4: Nípasẹ̀ wo ni sàmójó bàbá orí òkè ògo tẹ́símọ́nì eléyìí tún máa ṣàràdé.
5: Láàrin wákàtí mẹ́rìnlélógún, ẹ̀mí Ọlọ́run ṣe kó fẹ́ wojú ọgbẹ́ àwọn ọkùnrin sàn lórí òkè ògo àṣegìrẹ̀ mbàdàn lọ́jọ́ Thursday àti Friday 18 September nípasẹ̀ ìdè pẹ̀lú ìfàmì òróró yóò bọ́ ọbẹ̀ sàmà dé báyìí ojú Authority Lord Imaiwu Olúwa wojú ọgbẹ́ mi sọ̀lá pórí eléyìí ìwọ náà wà ké oníṣe ìyanu Jésù ó fẹ́ wo ọgbẹ́ àdàbí sàn lára rẹ̀ ojú ọgbẹ́ nǹkan mi ni pẹ̀lú ọ̀rọ̀ rẹ̀ máa gbẹ́ lójú ẹsẹ̀ ẹ̀mí àwọn wòlíì ṣe tó bẹ́ sẹ́rù wíwọ́ káyé gbélé àwọn akùnrin lórí kalẹ̀ tí ò jẹ́ rí àjò ògo yá o láti kùtùkùtù lọ́jọ́ Thursday 17 September wákàtí wákàtí nínú adúmọ̀ májò ní ọjọ́ Friday 18 fún ọgbọ́n ẹ̀ lórí òkè ògo lájú papò kákó láṣẹ jìrẹ̀ mbàdàn ọ̀pọ̀ wòlíì máa jẹ́ mu ló ń bọ̀ àtàwọn olórin ẹ̀mí nígbà tí wòlíì bá fi ọ̀rọ̀ fún ìtúsílẹ̀ owó ìdáǹdè ní ìròyìn Prọfẹ́sà Adébáyọ̀ Ojú Authority wọ́n máa fi májẹ̀ rí pé ọlọ́run sọ tẹ́lẹ̀ sáyé ọkùnrin kankan tí iṣẹ́ agbára yóò máa ṣe dádì torí yín ni ẹjẹ́ lọ gbàdúrà.
1: Ẹ sọ pé ẹ̀yin agbára ṣe dá mi dúró lójú ọ̀nà ògo ẹ yalulẹ̀ odi níwájú mi yalulẹ̀ yẹlẹlẹ bala bẹrù dúpàyẹ ekedebe rwanda.

0: Wọ́n ti wàrà pa ń gbẹ́lu lẹ̀ tó ń
1: gbẹ́lu. You better have your epilepsy repeated.
0: Mo ránṣẹ́ ìtúsílẹ̀.
1: Oh, I said the message of deliverance.
0: Kí gbogbo èèyàn.
1: Let everybody.
0: Sọ́dọ̀ pé tó bá ti gbọ́
1: rọ́rọ́ wọlé. I told you what you have got that time.
0: Kò dání máa bọ̀.
1: Bring them along.
0: Bọ́ bá ti gbà
1: yìí. If you don't have it.
0: Máa fẹlẹ̀
1: yọ. Come, I'll give you.
0: Ẹnìkan ní mi ò lógun náà.
1: Wọ́n tẹ̀lé àdó àbájú.
0: Prevention is better than
1: cure.
0: Wà á dẹ̀ dìde. Wà á ṣe rere. In the name of
1: Jesus.
2: Orúkọ mi ni Ọlálérè Ọláwuyì. Mo wá láti ìlú Èkó. Máa ń gbọ́ program dáàdì lórí Facebook every day. Tí dáàdì bá ti ní ká ṣe ìtọrẹ àánú, máa ṣe kò máa ń rú owó lójoojúmọ́. Wọ́n ní wò ó, owó tí mo rí ó tẹ̀mí lọ́rùn tó. Bàbá ní ká wá sí orí òkè. Mo ṣe wá sí orí òkè ṣe àtọ̀rọ̀ pé alágbára Ọlọ́run tí wọ́n bá padà sí orí òkè yìí. Mo ní láti gbé mọ́tò àbíwá yín. Tí Ọlọ́run bá ń bẹ lórí òkè yìí, mo tẹ̀ fẹ́ dánwò. Mo mú oṣù yẹn jẹ́. Mo dẹ̀ ní wọ́n náírà ní àkáǹtì.
3: Ta ló fẹ́ ìyanu òjijì? Ibù lọ́jọ́ Sunday láti tún wọlé.
4: Yes sir.
3: Mo pàṣẹ ìyanu bù ẹ lẹ́yìn.

0: the name of Jesus.
1: And your
0: powers that want me to die in my battle.
1: And so for that.
0: Be wasted.
1: And your
0: powers.
1: The fucking kusinu sorrow.
0: That want me to die in my problem.
1: You
0: are a liar.
1: And so for.
0: Be wasted.
1: Àwọn àdúrà tí mo bá ń fún yín lásìkò
0: yìí. Any prayer I give you at this time.
1: Kọ́ lẹ̀ kó mọ tún gbà.
0: Write them down and repeat them.
1: Gba ilé tẹ̀mí tẹ̀mí.
0: Bend it to touch your heart.
1: Gbogbo ìṣẹ̀dá.
0: Every destiny.
1: Tó ń tún iná ogun mi dá.
0: The king clean the fire of my
1: battle. Angẹ́lì ikú.
0: Angel of death.
1: Ó yá bẹ̀ wọ́n wò.
0: Visit them.
1: Run wọ́n dànù.
0: Destroy them.
1: Nǹkan kan bẹ̀.
0: There's something.
1: Tí ń pè tí ń jẹ́ ká tún iná ogun dá.
0: That makes them to rekindle your
1: battle. Bó ṣe ń bọ́nù kan.
0: That's as you're escaping one.
1: Ló ń wọnú mi.
0: You enter another.
1: Ẹ̀yin agbára tó ń tún ogun dá.
0: Power to rekindle the fire.
1: Ẹyin ìṣẹ̀dá tó ń tún ogun dá.
0: You people rekindle the fire of my battle.
1: Ẹ kú ikú òjijì.
0: Die suddenly.
1: Angẹ́lì ikú run
0: wọ́n. Angel of death destroy them.
1: Ẹ gbàdúrà. Ẹ gbàdúrà.
0: Ẹyin
1: ìṣẹ̀dá tó ń tún ogun mi dá. Ẹyin tó ń tún iná ogun mi dá.
0: Angẹ́lì
1: ikú bá mi run wọ́n dá. Yẹ káàbàlì àdáyà. Èdè bẹ̀rù àgádáyà. Jésù Olúwawa. Àdúrà kẹta rẹ̀. Ẹ pé Jésù. Gbogbo ẹni tó ń pe olórí ogun mọ́ olórí ogun láti bá mi jà.
0: Anyone that is adding battle to fight me.
1: Ẹni tó ń wo agbára kún agbára.
0: Don't only for power to have to power.
1: Láti bá tèmi jẹ́.
0: To destroy my life.
1: Ẹ fọwọ́ ara yín ṣera yín.
0: Afflict yourself.
1: Àdúrà. Gbogbo ẹni tó ń wo agbára kún agbára.
0: Láti bá mi
1: tó ń wo olórí ogun kún olórí ogun. Láti bá ṣe mi jẹ́. Ẹ máa ṣe ráyé
0: o. Say anyone that's turning to animals.
1: Láti balẹ̀ ayé mi jẹ́.
0: To destroy my life.
1: Ẹ lọ pàdé kẹ́ ẹ mọ́ padà.
0: Go to meeting and never return.
1: Ayá kasanaba daba.
0: Ẹ̀mí mímọ́ o.
1: In highly kingdom.
0: Ẹ̀mí mímọ́ o.
1: Gbogbo ẹni tó ń dẹran ko.
0: Anyone that's turning to animals.
1: Padà di ènìyàn.
0: I turn to human.
1: Ó ń lọ ìpàdé ayé.
0: Going to evil meeting.
1: Láti bá tèmi jẹ́ tọmọ tọmọ. Ẹ lọ mọ́ padà.
0: I never return.
1: I
0: play with God of Almighty.
1: Eléto kù kọ́ sẹ́ parí.
0: For the rest of this week.
1: Ọlọ́run kọjú rẹ̀ sí.
0: Ẹ máa bí láti dúkù
2: lọ. Nípasẹ̀ wo ni ìsàmójó bàbá orí òkè ògbó. Tẹ̀sí mo yìí eléyìí tún máa ṣara
3: dé. Láàrin wákàtí mẹ́rìnlélógún. Ẹ̀mí Ọlọ́run ti kó fẹ́ wojú ọgbẹ́ àwọn ọkùnrin sàn. Lórí òkè ògbó àṣegì rẹ̀ máa lọ́jọ́ Thursday. Àti fẹ́rẹ̀ 18 September. Nípasẹ̀ ìdè. Pẹ̀lú ìfàmì òróró yóò bọ́ ọ̀pẹ Sàmàdé máa yóò ju Authority. Lord, kí máa wù. Olúwa ojú ọgbẹ́ mi sọ̀lá pórí eré yóò. Ìwọ náà wà kí mo ní ṣe ìyanu Jésù. Ó fẹ́ wu ọgbẹ́ àdàbí sọ lára rẹ̀. Ojú ọgbẹ́ nǹkan mi ni pẹ̀lú ọ̀rọ̀ rẹ̀ máa gbẹ lójú ẹsẹ̀. Ẹ̀mí àwọn wòlíì ṣe tó bẹ́ sẹ́rù wíwọ́ káyé gbé ní àwọn ọkùnrin lórí kalẹ̀ tí òjò rí àjò ògo yá o. Láti kùtùkùtù lọ́jọ́ Thursday 17 September. Wákàtí nínú adúró máa jọ. Bí ọjọ́ fẹ́rẹ̀ 18. Fọ́gbọ́ ẹ̀ lórí òkè ògo. Lájọ́jú pa kò kápọ́ láṣẹ jìrẹ́ mbàdàn. Ọ̀pọ̀ wòlíì máa jẹ́ mi ló ń bọ̀. Àtàwọn olórin ẹ̀mí nígbà tí wòlíì bá fi ọ̀ràn fi tù sílẹ̀ òwe ìdáǹdè níhọ́n. Prọfẹ́sà Adébáyọ̀ ojú Authority. Wọ́n máa fi máa jẹ́rìí pé Ọlọ́run sọ tẹ́lẹ̀ sáyé ọkùnrin kankan. Tí iṣẹ́ agbára yóò máa ṣe. Dádì torí yín ni ẹjẹ́ lọ gbàdúrà.
4: Orúkọ mi ni Ọlọ́run fẹ́ lórúkẹ. Ògbé Ọlọ́run lókè Authority ya. Láàsì ẹ̀ta wá síbi láàsì wá gbàdúrà. Inú ọ̀lọ́ mo fẹ́ ní ọjọ́ àjọ. Mo ṣe báyọ̀ yọ tí màmá yàn máa kó. Ẹ̀kọ́ pèmí náà máa kó. Tó mo ṣe wà délé lọ́jọ́ yẹn nígbàdí tó parí ní láàsì ẹ̀. Ọ̀gọ̀gbọ́n náà pé wá pè mí. Ó ní àlẹ́ ṣèwẹ́dì fún lọ́nà yẹn. Mo ní ọlọ́run tó yìí ti àṣẹ. Mo ní màálù máa wọn olú àṣẹ. Gbé ògo fún ọlọ́run December 14 la ṣèwẹ́dì dé.
5: Ọkọ wa ṣe
6: wẹ́dì. Ìyá.
5: Wọ́n ti di ìyàwó.
6: Bọ́ọ̀lù ẹsẹ̀ ìjọ.
5: Ẹjọ́ ẹni lọ́jọ́.
6: Ẹjọ́ gan. Ẹjọ́ gidi.
5: Lọ́jọ́ Ayọ̀. Ẹjọ́.
6: Ẹjọ́ kan.
5: Ẹjọ́ Ayọ̀.
6: Congratulations. And that if you go moto.
5: Ati bi moto.
6: Gbogbo ayin ta sayeye ri e ma sayeye.
5: Ami Jesus.
1: Gbàdúà.
5: I pray.
1: Bí Olúwa ṣe ń bẹ.
5: As the Lord liveth and
1: speaks. Sí ẹ̀mí ẹ̀ wà.
5: And the spirit also.
1: Gbogbo ẹni tó ti kàn nípa pé dandan.
5: All those that say compulsorily.
1: Àwọn máa rẹ̀ yẹn.
5: They are going to see your head.
1: Wọ́n ṣubú lójú.
5: Hey, man.
1: So láwọn tí mo sọ lọ́wọ́ yìí.
5: Those I'm talking about.
1: Àwọn ni Dáfídì kígbe pé.
5: They are the ones that tell me shout.
1: Ní ṣùgbọ́n ìwọ ni.
5: Why it is you?
1: Ìwọ olùgbà mi.
5: You my friend.
1: Ọ̀rẹ́ mi.
5: My friend.
1: A jọ ń jùmọ̀ kẹgbẹ́ lọ lé
5: Ọlọ́run
1: papọ̀.
5: They want to shine more than you by
1: one. They say lala to
5: and they cannot live up to you.
1: One will go spiritual.
5: They will not go spiritual.
1: For
5: to take
1: away your
5: potential. They want to usurp the whole
1: potential.
5: They will join it themselves. I will take your glory. I will
1: join
5: it for themselves.
1: And one more to for what turns
5: school. The children you train with your own money.
1: One more withdraw.